0: Òpó gbé Ọlọ́run ga nítorí pé agbára Ọlọ́run wà lórí òkè yìí. Mi mọ bí àlùyànjú ẹ̀ tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì tí mo wà ojoojúmọ́ la máa ní program. Bẹ̀tì gbà tọ́lọ́run fún mi lásàmẹ́ǹtì kan kí n lọ ṣọ́ọ̀ṣì wa branch yẹn náà ni. Ẹ̀ẹ̀kan tá à ní practice àìtá ní program. Èyí tí mo tún máa ń lọ kan láti fi gbagbára ó bọ́ sí the same day. Olúwa báwo ni mi ṣe ní tutù. Mo ṣe ń ré bọ̀ ni Wednesday kan lọ́lọ́run ní kí n wo déètì ẹyẹ àbí táìmù tó ń ṣe prógráàmù níbi signboard yẹn mi tẹ̀ lórúkọ signboard mo kàn sáàrí time mo bá wá Thursday yẹn ọjọ́ yẹn náà dé láti ara kejì àti dáàbì kankan jọ wá. Mo ṣe wọlé gbogbo tí mò ń rù ká tí mò ń sọkún síná gbé jáde. Mo wá ń bá wọn wá prógráàmù Saturday lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàtà wọn sọ ti Sunday mo ní màá wá mi ìbá rántí mọ́ ẹ̀ẹ̀kejì náà mo sùn mo jí ní 6 PM. Mo ní mo sì ní màá lọ àánú yanjú ẹ̀ lónìí bó ti di ìjà àrùn yẹn. Mo wọwọ́ mi 300 ni mo ní. Mo sì fẹ́ lọ prógráàmù lónìí wọ́n sì ti sọ bíi di 150. Bí mo ṣe sùn ó di 330 bí mo ṣe rí olùgbàlà tó fẹ́ gbà mí là tó jọba lórí òkè yìí. Bó ṣe gbé áńgẹ́lì wá ní dájú wa bó ṣe dírẹ́sì níjọ Sunday yẹn ná bá bẹ̀rẹ̀ nígbà tí mo rọ́wọ́ agbára rẹ. Mo wà rí wípé ó jẹ́ yìí ó ń kọ orin yẹn with loud voice. Èmi náà bá ń jó ń jó bèmí náà ń jó bọ̀ mo jó ìjó yẹn gbà tí màá tají bá mi ilé ni mo wà. Wọ́n ti parí prógráàmù yìí tán lónìí Ọlọ́run ti fẹ́ kí n lọ. Gbogbo táà ló bá di 4:15 mo sì múra kí mò ń bọ̀ nù. Olúwa báwo ni ṣe tún rí owó wọ ọkọ̀ tí tiẹ̀ ní wá bí ló fìfò. Mo bá tún rí ọlọ́kọ̀ ọlọ́kọ̀ sàṣàánú mi. Ó gba $100 ọgbẹ́mi débì mo tún ń lọ mo tún rí ọlọ́kọ̀. Ìyanu tí mo wá rí ni pé èmi tí ẹ̀yìn lẹ́yìn ni mò ń jòkó sí ní ṣe mẹ́mbà chọ́ọ̀chì. Bí Ọlọ́run ṣe wá dá mi mọ̀ tó ṣe tún wá lé mi jáde nílé pé ìyanu kan dúró dè mí níbí kí n wá. Irú prógráàmù yẹn ò ṣe é mísì mo sì rí ọwọ́ agbára Ọlọ́run. Mo yin Olúwa lógo nítorí ọwọ́ agbára rẹ̀ tó jọba lórí òkè yìí.
1: Celebrate Jesus.
2: Ẹ pàtẹ́wọ́ fún Jésù.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá a ò understand ohun tí màmá sọ.
2: A lot of us maybe we do not.
1: Ní ọjọ́ Sunday yẹn ẹnìkan wà lẹ́kọ̀ọ́ kò plan àti wá lọrin. Ọlọ́run sọ fún pé ǹde máa lọ sí lọrin. Ó wá wò pé mi ò ní appointment mi ò ní program. Ó sọ fún dẹ́rẹ́bẹ̀rẹ́ yá máa ní ṣó. Ọdọ̀rí bridge Tamland bridge ó sọ fún ara má lọ lọ ìlọrin mọ́. Mo lọ airport Olúwa ní kí n gbé flight ìgbà tó máa dé bí ẹ̀yin náà wo ìsìn tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday yẹn kọjú ṣẹlẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́jọ́ Sunday.
2: It was raw Sunday.
1: Ọlọ́run pé ó gbé ìrìn àjò ẹ̀ jáde kedere. Ohun tí màmá ń dúpẹ́ lé lórí nìyẹn pé Ọlọ́run kanlẹ̀ kanlẹ̀ wá gbé àwọn ibi táwọn wà pé ó gbọ́dọ̀ míìsì alẹ́ yẹn alẹ́ Sunday tó kọjá yìí kò ṣeé ròyìn fún yàn ẹnìkan wà nbí.
2: Someone is here.
1: Kó o tó jáde ń bí.
2: Before you leave this place.
1: Ìrírí tí o mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà ń bí lóòótọ́ sẹ̀.
2: The experience for you to know.
1: Lórúkọ Jésù ó máa fọ́ra láyé ìwọ náà.
2: Ami Jésù. Praise the living Jesus. Hallelujah.
3: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá. I call this that pay thank God for giving me another chance because ó tún fún mi ní another chance ni. Ní on 7 Thursday ti a wá sí bíbá tí mo wá sí church last that Monday títí di Thursday nínú fi ń run mi. I can't hit but mo kàn ń mu omi nílé. Ọjọ́ Thursday yẹn mo sọ fún ọmọ tó wà lọ́dọ̀ mi pé I will go to church nínú wíwọ́ nínú gbogbo ẹ̀mí tún ní miss Thursday. I come to church that day. Bí mo ṣe wá sí church mo sọ fún mọ́mí mo ní inú run mi pé bóyá normal minus ni. Bí dáàdì ṣe pray tí wọ́n ṣáà pray fún wa tán kó tó di Thursday yẹn mo lálàá mo rí dáàdì mọ́júmọ́ Thursday. Dáàdì sọ fún mi pé ṣubú ọlá àní kò pray dìde kò pray dìde gbàdúrà gbogbo àdúrà tí mo bá pè máa gbà á ṣe bó kọ́lẹ̀ máa gbà á. Mo dìde true àtọ́jọ́ yẹn títí di 5 ni mo fi pray láti 12 mo fi pray mọ́júmọ́ lọ́jọ́ yẹn. Kó tó di pa wá sí church. Gbàtà wá church ta kúrò tí dáàdì pray. The same prayer tí mò ń pray náà ni dáàdì súre fún wa lọ́jọ́ yẹn ta lọ lé. Omi tán pray fún mo ní omi náà nìkan náà máa mu throughout that day. titi di Friday mojumo Friday mo sun lala yi daddy daddy ni anishubola pray inu ye run mi bo mo tun dide mo tun pray titi tile fi mo from that Saturday to Sunday mo ko eje mo de ya eje titi mi ni stamina ti ma fi duro mo so foko mo ni mi ni lo church mo ni mi ni lo si hospital tori atojo to tin re mi mo ni dc o I will never mi ni lo so hospital se nkan to ba ti le fi ye leyin omi ti mu mu yi mi ni lo so hospital oko mi ni wa lo so hospital mo jumo that Sunday mo sunkun inu rin ye ti mu mi gan ko mi ni choice afikan gbe mi lo si hospital mo wa so fun won mo ni e je ki mu mi anu omi ti won ni ka pon ni kan ganu mo ni ma mu mo ni mi ni pe eyan kankan ma de kankan o de ni se mi bo erun ba mi sugbon sibe sibe mo tun fura mi ni courage pe nkan ko ni se mi
4: go straight
3: mo kuro nbe bi mo se mu mi anu a sa lo won pada gbe mi lo si hospital UiSH ni ojo Monday ba se debe ni Monday ani a fe ri doctor ni pa se ri doctor doctor ni you supposed to go to emergency not that you will see the doctor because emi ti won ni mo ti je poison ibo ni poison ti gba wa igba ta won doctor ye attend mi won bere won invigilate lori mi pe ta ni o se onje mi kini mo onje how come mi ki je onita the only thing that I can eat outside is bottled water. Ibo ni poison gba wa. Won sha test won sha everything. But si won ya lenu awon doctor won ni ah kini mo logun ni mi lo kokon. Bi poison yen se pe to lara mi. Nkan kan o se mi ko se mi mi. They tested bi mo se lose eje to. My bi mo se funfun ti mo funfun ti mi ni stamina. Won si so pe eje mi si wo 38%. Ipe mi lose eje too much mo dupe lowo olorun olorun ti o je njeru nu ti o je ki won so pe ah sebi church woli lo nlo ati so na omo ye ti lo toju bo nkan ti o ye ko toju bo most of people who come to me pe ah iya yo ibi te nkan te nse yi you still need another helping hand ninu business mi still I said mi gi lo si bi kokan ju church lo olorun ti o je kan so pe se ko wa tan bi ti o je kan so pe se ko wa tan ati so apo e ti poju igba tan discharge mi ni ojo Wednesday mi wa si church ni Thursday tori mi ti miss friends ojo ti ojo Thursday ojo keji ti won discharge mi oni mo gbo ko pe mom si mi won rush won lo hospital ojo ti daddy in pray pe gbogbo nkan to ba rin lara eyan mo so fun mama mo ni daddy ti so to ba je awo kan to ba de je nkan kan na ni o ma jade ibi ti won ti fe to won ni won to lati ojo Wednesday si Thursday won ni nkan ti block e by time ton wa je ti block won sha rush won lo hospital won ni emergency won gbe won de hospital won wa yo kini ye o dabi bullet bo o wa tobi o wa legun lara bo se yo o mi bi igba ti nkan mi immediately ti won yo bo se won wa test e wo di aro yi awon doctor o mo kan to je they are still vegetates on it olorun ti o je ki ku ti o je ki ojo keji ki ya mi tun gbe mi mi ton ma so pe emere lomo ye o ti mu ya e lo olorun to nsabo lori mi mo I always see daddy ori o mo ma ri won all the time ko si bi mo se le ni dojuko to I always see him to put me through

0: fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí.
1: Those that God has shown mercy and they want to testify.
0: Ìwọ náà lè join gbogbo àwọn ọlọ́rọ̀ ẹ̀rí yẹn lónìí.
1: You can also join those testifiers today.
0: Èmi ni ọjọ́ àánú yanjú ẹ̀.
1: Today is the day of searching by mercy.
0: Aago méje àárọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣíkànga àánú yẹn tá máa pọn omi.
1: By 7 a.m. they will open the well of mercy to start fetching.
0: Ìwọ náà rí pé o wà ń bẹ̀.
1: Ensure that you are there.
0: Kó wá pọn omi títí ẹ.
1: And fetch your water.
0: Ìpàdé àdúrà máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án
1: bọ̀. And the prayer meeting will start by 9:30.
0: Oní máa lágbára.
1: Today will be very powerful.
0: Gbogbo ìpìlẹ̀ tó ń jà
1: o. All the foundational battle have
0: been. Lónìí lọ́lọ́run àánú yanjú ẹ̀ máa da dúró.
1: Àmì Jésù.
0: Wà á dẹ̀ ní testimony.
1: Àmì Jésù.
0: Ó lè pè mí sórí nọ́mbà.
1: Call me on this line.
0: 080-08032-4049-77. Jẹ́ ká pàdé nílé àánú yanjú
1: ẹ̀. Let us meet a lot of such
0: foundation. Ẹnìkan ní ibo ló wà.
1: Somebody is asking where.
0: Ìlànà Ṣapati.
1: Ṣapati Junction.
0: Tí wọ́n ń pè ní Miriam Hall.
1: Let's call Miriam Hall.
0: Ìdojúkojú olóròrò ẹ̀sìn.
1: Opposite olóròrò ẹ̀sìn.
0: Tó bá ti débẹ̀.
1: Once you get there.
0: Sọ pé òun lo
1: àánú
0: yanjú ẹ̀.
1: You
0: yanjú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ àánú á yanjú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí jẹ́ kèmi àti wọ́n pàdé wà á rí ìyanu.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: àwọn ẹlẹ́yẹ kìnnì tí àwọn àgbà lò tí wọ́n fi ń pa ògo ní àpasáyé kìnnì tó gbé ògo ọmọ rẹ̀ hàn mọ́kẹ́dẹ̀ o ọwọ́ agbára olúwa ó jẹ́ ogbà jẹ́ ọmọ rẹ̀ gbà ó jẹ́ ogbà jẹ́ ọmọ rẹ̀ gbà jẹ́sẹ̀ rẹ̀ gbà jẹ́ ogo rẹ̀ gbà ajá ogbà mo gbé ohun olúwa tó ní agbára olúwa wígbé káwọn èèyàn yìí máa sàmì ọwọ́ ogun tó le tó súnmọ́ ayé rẹ̀ pẹ́kípẹ́kí ọwọ́ yẹn gbà yìí dà ó gbà yìí dà ó gbà yìí dà mo fẹ́ ṣiṣẹ́ lórí ohun méjì ohun àkọ́kọ́ ọwọ́ ìkejì ọgbẹ́ ọwọ́ àti ọgbẹ́ ẹ̀nẹ́ ní dàbàrúwà tí ọwọ́ bá ń bẹ lára èèyàn ẹ̀sà ayé àdẹ̀ máa wò ó ní àwòsànkún òun ò mọ owó ra rẹ̀ láwòrán rìn ara bá dàlí kan yóò mọ rìn láàrin àwọn ènìyàn a máa rẹ́rìn ṣùgbọ́n tó bá délé inú ìkorò ni owó ń bẹ lára rẹ̀ tó bá dé ibì kan tí wọ́n ń pín ire níbẹ̀ tó bá dé orí tiẹ̀ wọn lo tán ẹ̀sà a fi omi jẹ́ kú omi tí wọ́n bá bíkì gbogbo èèyàn láwùjọ tí wọ́n bá débẹ̀ wọ́n lé òun padà láàrin gbogbo ẹgbẹ́ òun nìkan lójú àti ọwọ́ ní bẹ lára rẹ̀ ẹ̀sà bí ọwọ́ bá ń bẹ lára èèyàn ayé tó yẹ kó sáré ojú kan ló máa wà ọwọ́ ogun ti ń bẹ lára rẹ̀ owó ẹlẹ́yẹ ti ń bẹ lára rẹ̀ ọwọ́ yẹn gbẹ́yìí dà gbẹ́yìí dà gbẹ́yìí dà gbẹ́yìí dà gbẹ́yìí dà ẹ máa kígbe ọwọ́ ogun lára mi ẹgbẹ́yìí dà ọwọ́ ogun lára mi ẹgbẹ́yìí dà ọwọ́ ogun o lára mi ẹgbẹ́yìí dà mo gbọ́ wọn olúwa yìí ó mà olúwa wípé èní ni kò dọ̀la gbogbo etí ti ń gbẹ mi ọwọ́ àwọn agbẹ́ lára ogun ọmọ ẹ ọwọ́ àgbẹ̀ ẹlẹ́yẹ lára ogun ẹ ẹ̀sà tí ọwọ́ bá ń bẹ lára èèyàn adédé máa rùn sí olóore àwọn tó yẹ kó ràn lọ́wọ́ wọn adédé máa bàjẹ́ adẹ̀ máa rùn sí olóore yabaru bá nẹ́ta ègèdè bí ọ̀rọ̀ gẹ̀jà jádábàrú àná àgbàdágẹ́dẹ́rù màwú bí jáde náta ọ̀rọ̀gọ̀dọ̀ bá já mẹ́dẹ́gẹ́dẹ́rù mo gbé wọn lọ jẹ́ ọmọ ọwọ́ agbára ogun ilé yìí lára rẹ ó yẹ kó gbẹ yìí dà ọwọ́ agbára ogun ilé yìí kó gbẹ yìí dà kó gbẹ yìí dà ọwọ́ agbára ogun ilé bàbá rẹ kó gbẹ yìí dà gbẹ yìí dà ẹ kígbe ọwọ́ agbára ogun ilé bàbá mi tó mú ayé mi mọ́lẹ̀ ẹgbẹ́ yìí dà ọwọ́ agbára ogun ilé bàbá mi tó mú ayé mi mọ́lẹ̀ ẹgbẹ́ yìí dà oyè yẹ́sà ẹgbẹ́rúbà tí yamana gadabo yamana ta ebrabo satani elegede meru mokade olúwàwà ìtumọ̀ gbọ́n yìí lé o ọwọ́ agbára ogun ọ̀rẹ́ mi lára mi kí ni mo gbé
1: ọwọ́ agbára ogun ọ̀rẹ́ mi lára mi
0: ẹgbẹ́ yìí dà ọwọ́ agbára ogun ọ̀rẹ́ mi lára mi ẹ̀sà ibi ó lé sí rèé o ẹ̀sà mọ̀mọ́ ohun tó burú ni o kí ọ̀rẹ́ tó súnmọ́ kò sá ọ lọ́gbẹ́ o ní mọ̀ o tiẹ̀ ní mọ̀ o ní mọ̀ gbà tí ó sa o ní mọ̀ pé òun ló sá ọ lọ́gbẹ́ a tún máa bọ́ fẹ́tẹ́gùn sí mo mọ̀ kéde ọgbẹ́ ọ̀rẹ́ mọ̀ lè
1: bẹ́ẹ̀ni sọ
0: kí mo sọ
1: ọgbẹ́ ọ̀rẹ́ lè o
0: kì í jiná
1: rárá o
0: ẹ jiná bọ̀rọ̀
1: àtọ̀
0: kábíyèsí
1: ọlọ́gbọ̀
0: ọgbẹ́ ọ̀rẹ́ ni
1: ọgbẹ́ ọ̀rẹ́
0: mo kéde ní òní gbàgbé ọjọ́ burúkú ẹ̀sùn mi
1: kábíyèsí o
0: ẹ̀sà
1: ó yẹsà
0: ọ̀rẹ́ wa lẹ́ni ọ̀rẹ́ wa ni
1: ọ̀rẹ́ ni o
0: ẹ̀sà
1: kábíyèsí o
0: ẹnìkan dédé ó bèèrè mi àtọ̀rẹ́ wa bíi mẹ́ta nínú mọ́tò ó wá sọ pé lágbájá ń kọ́ tó jẹ́ ọ̀rẹ́ wa kẹrin
1: kábíyèsí o
0: ẹ̀sà
1: ó yẹsà
0: èmi wá wípé ẹni yẹn wà ó ní sẹ́ẹ̀lẹ̀ fún mi náà mẹ́ mo fẹ́ sóre kan fún.
1: kábíyèsí ọlọ́run.
0: ó ní torí pé àwọn láìkì bó ṣe ń lu ayé ẹ̀.
1: adániwáyé o.
0: àwọn fẹ́ ra ó má bọ̀ọ̀sì fún.
1: kábíyèsí o.
0: mọ̀mọ́.
1: jọ́sùn.
0: mo bá sọ pé.
1: yẹ́sà.
0: ẹ jẹ́ àpè náà mẹ́.
1: káì.
0: ìkan nínú àwọn ọ̀rẹ́ wa.
1: yẹ́sà.
0: ó dẹ̀ wí pé. ẹ jẹ́ má ra ó má bọ̀ọ̀sì fún.
1: ayérayé o.
0: tẹ́ ẹ bá rà fún. nǹkan máa ṣe yín o. tẹ́ ẹ bá ti lè ṣe lóore.
1: yẹ́sà.
0: tẹ́ ẹ bá ṣe lóore.
1: yẹ́sà.
0: nǹkan ó ṣe yín.
1: nǹkan á ṣe yín.
0: ó ní ẹ kàn dé wo.
1: káì.
0: ẹ pè é.
1: yẹ́sà.
0: ẹ kàn fún ní owó kékeré.
1: kábíyèsí o.
0: tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ sí.
1: adániwáyé.
0: ẹni yẹn dẹ̀ ní.
1: yẹ́sà.
0: òun fẹ́ ra ọmọ bọ́ọ̀sì.
1: yẹ́sà ọmọ bọ́ọ̀sì.
0: 24 million naira
1: fún. kábíyèsí ọlọ́run.
0: òun á wá parọ́ fún pé.
1: yẹ́sà.
0: kó máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀.
1: kábíyèsí o.
0: ṣùgbọ́n.
1: yẹ́sà.
0: ó mọ̀ pé.
1: ẹ
0: o. ó dà sí ẹni.
1: lọ́kọ ara rẹ̀.
0: tó bá wá ń dá owó yẹn padà.
1: bẹ́ẹ̀ni sọ.
0: tó dá owó yẹn padà.
1: ó yẹsà.
0: a tún wá lọ fi owó yẹn bá ara mọ́tò mi.
1: kábíyèsí ọlọ́run.
0: o mọ́tò yẹn wá di mélòó.
1: a di
0: méjì. ọ̀rẹ́ ńlá ló fẹ́ ṣe.
1: ọ̀rẹ́ pàtàkì ni o.
0: fún arákùnrin wa yìí. ṣùgbọ́n ọ̀rẹ́ wa kẹta.
1: ó yẹsà.
0: ó wí pé. ẹ fún ní 100,000 náà.
1: kábíyè káfi dánwò.
0: káfi dánwò. ọjọ́ tí ẹ̀dẹ̀ fún 100,000 lóòótọ́.
1: yẹsà.
0: ọjọ́ tí ẹni yẹn fún 100,000.
1: ó yẹsà.
0: ọmọ ẹni yẹn ń ti skul bọ̀.
1: jọ́sùn.
0: ọmọ ẹni yẹn dẹ̀ lásìdẹ̀ntì.
1: kábíyèsí o.
0: ẹ̀sà.
1: kábíyèsí
0: o. ọmọ ẹni yẹn lásìdẹ̀ntì.
1: káyayayayayaya.
0: ó kàn fẹ́ ṣe ṣiṣẹ́.
1: jọ́sùn.
0: ẹsẹ̀ kẹsẹ̀.
1: yẹsà.
0: arákùnrin yẹn wí pé.
1: ẹ o.
0: àìró o. mi ì lè sọre fún mọ́.
1: jọ́sùn.
0: bẹ́ẹ̀ dẹ̀ ni.
1: yẹsà.
0: kì í ṣe ẹni tí wọ́n sọre. ẹni tó fẹ́ sọre fún.
1: ẹ o.
0: ní ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀.
1: kábíyèsí o.
0: sábàbí nìkan ni ásídẹ̀ntì yẹn.
1: sábàbí lásán ni o.
0: ṣùgbọ́n torí ẹnu tí ẹni ọ̀rẹ́ wa yẹn ti fi sọ̀rọ̀.
1: ó yẹsà.
0: ẹ̀sà.
1: kábíyèsí o.
0: kí ló ṣẹlẹ̀ mọ̀ yẹn.
1: káyayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
0: wa soro
1: emi asoro
0: oro ori aha
1: oro ori aha
0: ore mi o ko ja mi bo lori akaba iran lowo oro duwa
1: oro duwa
0: jode loro mi jode loro mi oro ori aha
1: oro ori aha
0: oh my god oro aha
1: ore
0: mi oro aha
1: ore
0: mi ko ja mi bo
1: loki
0: aseyori oru ara ore mi ko da mi pada
1: mi
0: yara
1: iran
0: lowo jade lara mi o jade o o ye duwa
1: jesu
0: o oru ori ara
1: o ja mi ma ja mi bo mi yara
0: aseyori
1: o si akaba ogo
0: Eu que eu dou meu negócio. Olongbadua ebo to re mi gbe awon kan le gbe ebo sugbon nigba mi
1: orori aha
0: orori aha
1: kabiyesu olorun jesu
0: ele kan le fe ran lowo
1: yes sir
0: ken ore eni a de so gbe
1: beni o
0: e ma ran lowo
1: ma sa nu fun
0: kan ba ti le so
1: ayayayaya
0: ina lowo jabonu
1: beni
0: eh Oruanga.
1: Oruanga.
0: Oremi.
1: Oremi.
0: Esa.
1: Oh yes sir.
0: Seka lonu bibeli.
1: Benio, benio.
0: Eba unwa sekaraya.
1: Sekaraya.
0: Sekaraya 13.
2: 13.
0: Verse 6.
1: God bless
0: you. Sekaraya 13.
2: 13.
0: Verse 6.
1: God bless you.
0: Kini bibeli wi.
1: Eni kan si wi fun pe.
0: Eni kan wi fun pe.
1: Ogbe kini wonyi ni owo re.
0: Ogbe kini le lara re.
1: Kan si da pe.
0: O da wi pe.
1: Eni ogbe ti asami.
0: Wonyi logbe ta asami o. Ni ile ta ni. Ile ta ni o. Se mi ni mo ko bibeli ni. O so wi pe.
1: Oh yes sir.
0: Wonyi ni ogbe. Ti asami.
1: Asami.
0: Ni awon re mi. E ma soro. Oru aha.
1: Oru aha.
0: Ore mi.
1: Ore mi.
0: Ko saye mi bayi.
1: Ko saye mi bayi.
0: Jo de lara mi. Oru aha.
1: Ore mi.
0: To da ye mi bara.
1: Sinu ofo.
0: Sinu ofo. Oru aha.
1: Ore mi.
0: To sa mi logbe.
1: To sa mi logbe.
0: Oru aha.
1: Ore
0: mi. To sa mi logbe.
1: To sa mi logbe.
0: Jo de o. Jo de o. Oye o. Oye o. Oye o. Oye o. Oru aha. Sani logbe omo iya o le sani logbe o ni wonyi ni ogbe ti asami lati le awon ore ile awon ore mi se gbadua oru ogbe ore mi lara mi
1: oru ogbe ore mi lara mi oru ogbe ore mi lara mi
0: to so mi do ta yan lowo
1: o so mi do ta yan lowo
0: jade bayi bayi jade bayi bayi ara jade bija pariwo
1: fight
0: ma pariwo
1: fight
0: holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost oru ogbe ore mi lara mi o to so mi dota ina lowo jade bayi bayi
1: jade bayi bayi
0: oru ogbe ore mi oru ogbe ore mi to so mi dota tire lowo jade bayi bayi bayi bayi bayi bayi oya
1: oruko jesus
0: amen lo
1: oru ogbe ore mi o
0: inna managa da
1: emara
0: badani
2: Ninu ojuka. O nka ojo ori.
3: Bẹ́ẹ̀ni sá.
2: O dàgbà.
3: Yóò
2: o ni ka gba ojo ri re ile wo lo fi ko so wa lu aye re o de pari re bi baba re ti pari o bi won ti pari re ni le baba re mo kande o ya gba anu
1: amen
2: to ta yo ojo ori e lo
1: amen
2: o ya gba anu
1: amen
2: gba anu
1: amen
2: sengwota
1: sengwota
2: mao
1: Event center
2: sengwota
1: sengwota
2: mao
1: Event center
2: on the 29th on your Friday to ba sunle o lewu tete ma bo sori aso to ba wo ni ojo Friday ija nla ni o di jo crossover ko to wo so fun sori Friday aso ija ni ko wo wa to ma le gbadura tori wigbo ma je mo feran ma je mu ase feran ase egbon mi eje mi imbo lojo yen
1: hallelujah
2: gbegedi agbire
1: alagbara so
2: eje meji fe so tele
1: kabiyesi olorun
2: eje meji fe kolura
1: olorun si oni
2: a fe jo gbadura si aye re le da ni ojo
1: Friday
2: ri po wa nbe
1: babo
2: o ma ni agbara
1: ma lagbara so
2: eyin le so
1: ile so
2: e ma mura le
1: eje ma mura
2: June 12 ma ti wa ni lesa
1: ma ti ma wa kale o
2: lati June 12
1: lo
2: ah ma ti ma bere
1: bene sir
2: lati ma fun won eyan number
1: ma ti ma bere
2: ni June 12
1: oh yes sir
2: on the 13
1: gangan
2: 14
1: 15
2: gbegedi agbire
1: alagbara o
2: lori okesioni
1: aremolekun
2: ni ilu lesa o ma lagbara
1: bene sir
2: eyan ara kola
1: kola
2: alagbado
1: alagbado
2: e ma mura le
1: oh yes sir
2: ni ijoba baba woli
1: yes sir
2: apostle elia
1: yes sir
2: lord of woli elia o ma lagbara ma so date yen
1: bene sir
2: ta ba ti pari crossover
1: ma reti date
2: yen
1: bene sir
2: gbogbo eyin kola
1: alagbado
2: command road
1: e
2: kola
1: yes sir
2: kakiri o ma ni agbara
1: bene sir
2: oluwa wi pe gbogbo eyin te sami
1: oh yes sir
2: gbogbo bi to tin gbo mi
1: oruko jesus
2: lori radio
1: bene
2: kakiri aye
1: oh yes sir
2: eyin te gbohun yi
1: o ba gbohun yi
2: ase oluwa ni
1: oruko jesus
2: anu de si aye
1: amen
2: egbe iranlowo
1: amen
2: egbe iranlowo
1: amen oh yes sir
2: awa ko ni je
1: bene sir
2: awa ko ni mu
1: a ko ni mu
2: titi ta o fi pa paul
1: bene sir
2: eh sir
1: yes sir
2: eni fira re jeje
1: jesus
2: eni san eje
1: jesus
2: lati gbeje omo e
1: oruko jesus
2: sami to le
1: oruko jesus
2: iku pa
1: amen
2: eni san eje
1: adaniwa yo
2: lati gbeje omo e
1: abi esa olorun
2: o gbọn ti mo wi ni
1: bene sir
2: o fira re san eje
1: o fira re san eje
2: awa ko ni je awa ko ni mu titi ta o fi pa paul
1: ayo ayo
2: bayi lo luwa
1: wi oruko jesus
2: awon to so be won le 40
1: bene sir
2: mo kade
1: won ni su
2: eyin wo le sami eni fira re jeje sabi
1: yes sir
2: eni san eje eni fi omi ara re
1: kabiyesi o
2: ati eje ara re
1: adaniwayo
2: ati ogun re to fi san eje lati gbeje re lati gbeje omo ninu odun yi
1: bo
2: ba ji o sami ara o
1: oruko jesus
2: o sai mi re
1: amen
2: ara o
1: oruko jesus
2: o sai mi re
1: amen
2: ara o
1: oruko jesus
2: o fa mi eya
1: amen
2: ara o
1: oruko jesus
2: o fa mi eya
1: amen
2: ose gori e
1: amen
2: ko yi pada
1: amen
2: ko yi pada
1: amen
2: sango ta
1: sango
2: friday
1: again
2: you god bless you all
1: olorun abukowo yo
2: yo dana fun o
1: amen
2: you

who plotted to have Daniel eaten by the lions were eventually thrown into the exact same lion's den. Àwọn gómìnà tí wọ́n dìtẹ̀ mọ́ Dánìẹ́lì wípé kíkìnì ń lè jẹ Dánìẹ́lì àwọn náà ni a padà jù sínú kìnì wọn ọ̀hún tí kìnì sì fi gbogbo wọn jẹ tán. Ẹnìkan sàmì ilé ọ̀tá rẹ̀ gba kú ẹkú. Anytime tí ẹ bá ti ń gbọ́ ohun arúgbó ọjọ́ ẹ mọ́ fàmí ṣeré o, mi ò ṣeré o. Why we must pray back to sender? Kí ló dé tá fi lè mọ pray pé kí ogun padà sí orí ológun? Ẹ jẹ́ sọ ìdí fún yín. Kí ló dé?

right ni o gede ti se sapa bi ati lapa ton se ble bi ko ori bale ko ma yi nkan ede oba meji ko akaba farati le farati le olong oba la wa gbojule lowo kan la gasikale a je pe ka tun ma ja ra wa beta be ra wa debe gege bo je ma fa gbo ke lu ti sale pe pe pe Sorro chala yere beta, beji temere trabaye, nene mirro nyere daraya, tiko ni wani wapeta bishu baka kano. Ati lai te ti lai wararu, kege bi kanje lo, ati bo chembale ajabale gudugbe, vye muko loko, ki magbe si nyi leti ni yeo, kone kaluku ma veti koloni kongbe kongbe, bere la tari bubu ile wa Nigeria, tokwe kwede bubu koro kondu, ile Africa, to vi donki okon, lai volo lo fon, uya pa pa pa la tibe, ma keke ma keba, dati emo. O ma ba da ba ma escala bi gbe body oloba ji ma sun e was for oye mi osu lori lamba yen eyan gagagan le mi fi sun gboro aye niyan o omo aya mi wa na ma lo sule mar mara bi aso tabi ko de ma de ma mori bi be ti go ka mara bi goli oye yen to ejo lolufe wa lo lo fe se gba lori le de England e ma kede tu ko riri ojo ja na ki ma tanyin ki ma fololo fohun iko agba bolu Crystal Palace La tori le de England, wa tu je bebe ya to si bebe, e nye lo jota na, wa ti dara poma, a wwen kwa gba bolu, se wwen gba de vye ye, I dije to jati le Europe ne yo, se mle biko, wwa fwa gba e kwa gba bolu. Rayo Vallecano, la tori le de Spain, lo jota na, pelu a mi ayo kandondo, ne bi a sheka e gba, kika gba, I dije European Conference League ne ye, todun 2024 2023, Jim Philippe Mateta. Oja ma bi bi orile de France omo dun 28 year o lo lanfani lati gba ball eyo kan yen wonu awon ni dede iseju mokale ni adota 51 minute niyan ni kwa gba ball Crystal Palace number 54 bateya ma di kwa gba ball Rayo Vallecano ne papa sere Red Bull Arena eyan nilu Leipzig lori le de Germany gagaga niyan o Eja bi kan je lo ki ma fololo fun ki ma tanyin igba kokko niyan ninu ito iko agba bolu Crystal Palace se won gba de fi eye to je ti le Europe niyan bakan na won ti di iko agba bolu keta la tori le de gesi eyu England se won gba de fi eye Conference League leyin ti West Ham United ati iko agba bolu Chelsea ta won ti gba ri la todun 2021 ele Dije ohun to ti bere leyo osoka ba kan na ki gbe yin debe o ti di afia de feye a de feye meta ototo ele ti Crystal Palace ti yo gba labe oluko ni won eyan Oliver Glasner lati bi odun meji atabo seyin bayi de ba gbagbe oluko ni omo bibi orile de osha na O ti koko gba de feye FA Cup ni bi odun kan le seyin bayi bakan na lo tun gba community shield eyan ni bere sa igba bolu 2025-2026 eyi to tun mo si pe o ti di ade feye ototo meta ototo Meta ototo, ele to ti gba fun ipa gba bolu Crystal Palace, pe ge bi ajo yen, ati ase yori yen se nlo si, omo dun mokale ladota na, 51 years of age, Oliver Glasner, o ti koko saju kede, we pe to ba dope saye, we pe ohun yo pin gari, o yo fi ipa gba bolu Crystal Palace ile, eyin temi, se o ma wa duro abi ko ni duro, abo ma ma te waju, eyan lati ma se sere si waju si Nenu ikwa gba bolu Crystal Palace Eja bi yenle Ke
ẹgẹ bí ọrọ bá ṣe máa wá jẹ akẹdẹ máa wò èèyàn níkọkẹ ejeji gẹgẹ bó ṣe ń lọ nìyẹn o ó dẹ pẹ pàpà lórí ọwọ yẹn já kíra wa nà ipa kojú máa tún kojú mama akójú làtúrọ mọdù tó dẹwà láyè káyè níbi gbogbo ilé tẹkẹdẹ tí láǹfààní láti ṣẹgẹrẹ sí lójúmọ tó máa lóòótọ tù ní láti máa gbọ ìkànnì tó ta wá yọ yìí dáyámọ́ọ̀dì ni wọ́n ń papá bí ìkànnì tó dúró kókóró dúró kakaraka. Ìkànnì tí ọ̀gá tán gbòòrò ayé nìyẹn o nítorí pé níbi ló ti lè gbójú lówó ilé tó yàtọ̀ sí gèje nìyẹn o nítorí pé kí ni wọ́n wí kí ni wọ́n ń sọ apá bí ló ti lè gbọ́ gangan nìyẹn ìròyìn eré ìdárayá tí kò tẹ̀tì ní gbòòrò ayé ó yá pàápàá ilé ti pé ìrọ̀dẹ̀ ti pé àchẹchẹ yóò rún tún jojú bẹ̀lẹ̀ wò wọ́n wá bí mi pé ṣó máa tara àbí kò ní tara wo súwo bí ọmọ àyá mi fi yẹn lẹ̀ dájọ́ kábàrà bó ṣe kẹrẹ̀ ó lè láǹfààní àti dàtọ̀ fún ẹlẹ́yọ rẹ̀yọ sẹ́ńblé bìkọ̀ ṣẹkẹrẹ tó rí yẹn ò ṣe é fọ̀pá lò jágójágó ò ṣe é fọbamú ó yá yígì yígè yágà yígì ọmọ àyá mi pé bọ́dì ń gbòòrò ayé nìyẹn má lọ tẹ̀tì mákẹ́dẹ̀ lọ́wọ́ ara ro nìyẹn ó yẹ jájọ ṣe sẹ̀mẹ́ńkọ́ ẹ èèyàn lójúmọ́ tó máa láàárọ̀ tò ní gangan nìyẹn o ó dẹ́pẹ́ pàpà ló kọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàábè mi. Tákẹ̀dẹ̀ tún jọ máa mẹ́tòótò níwá tó

bẹ̀rẹ̀ láti inú orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ìfẹ́ gbá bọ́ọ̀lù ti Rivers United nìyẹn. Màá jẹun gbọ́ kankan ò sí mbẹ̀ nítorí pé ipò kejì. Ó ní kọ ẹgbá bọ́ọ̀lù Rivers United tẹ́ wọ́n padà ṣe o. Nísà ìgbá bọ́ọ̀lù 2025-2026 ilé tó tanúbodò tanúbepo. Nínú ìdíje líìgì àgbọ̀kúta lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àmọ̀débọ̀ ṣùgbọ́n ìgbìmọ̀ aláṣẹ tí ń bójútó ikọ̀ ẹgbá bọ́ọ̀lù Rivers United nílùú Port Harcourt tí ń ṣojú ìlú ìpínlẹ̀ Rivers ọ̀hún. Wọ́n ti gbóríyìn èyẹ fáwọn agbábọ́ọ̀lù wọn lórí bí wọ́n ṣe ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé heartbreak wọ́n jẹ breakfast. Èyẹ pé wọn láǹfààní láti gba dé ife ẹ̀yẹ yẹn. Wọ́n náà mọ́dé bọ̀ ṣùgbọ́n bíbà ló bà kò tí ì bàjẹ́ o. Ẹ̀yin agbábọ́ọ̀lù wọn lẹ ṣe dáadáa. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó bá máa fi di nẹ́ẹ̀sìsìn ọ̀rọ̀ yẹn ẹ torí ọlọ́pàá ẹ túbọ̀ jáwé sóbì yín. Ẹ ṣe dáadáa kẹ láǹfààní láti gba dé ife ẹ̀yẹ. NPFL lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ. Ó lè mí láǹfààní láti farabalẹ̀ jáyìn tèmi ló ní fẹ́rẹ́ ń jogi. Ó dá ọgbà bẹ́ẹ̀ náà tún kí ikọ̀ agbábọ́ọ̀lù Rangers International ilé tí Fidelis Ilésùkú tó ń kó sọ̀dí. Wọ́n kí wọn wípé wọ́n kú oríire gẹ́gẹ́ bí wọ́n ṣe gbádé ife ẹ̀yẹ. NPFL ọdún 2025-2026 bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o. Láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti Rivers United máa ní ìgbé ẹdẹ́bẹ̀. Ó yá sẹ̀mẹ̀ ń kọ́ ẹ. Ewéso ó yá gbá wọn tiẹ̀ débẹ̀. Máa fọ̀ lólo fọ́hùn. Yà wọn bẹ́tà jẹ́ kán mọ bó ṣe ń lọ. Eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn. Ẹ jẹ́ kí n lọ. Sẹ́nu ikọ̀ agbábọ́ọ̀lù tagbọ̀kúta ilẹ̀ wa Nàìjíríà. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles nìyẹn o. Kì í ṣèròyìn mọ́ nítorí pé máa jẹun pọ̀ kankan ò sí mbẹ̀. Wọ́n láǹfààní láti máa bẹ lórílẹ̀-èdè United Kingdom lọ́wọ́ tá a wà yìí. Ibi tí wọ́n ti ń gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ invitational tournament. Ilé tá a mọ̀ sí Unity.

la gagaga niyan o da Moses ama o yo se gere sapa be adeyemi adewale ona yo ma bembe te ma ade dayo the prince gagaga ona yo ma pe lapa be o da e wise boy Mr. Lagasi kale omo baba tisha o ga na yo ma be lapa be yen gogo wa la jojoko ta jojoko wo ball papo eyan deda gogo meta lo ti bere boda baba se nwo down dem bantara wa e a ma gbo kaakiri tubutu ro le agbalaye ne tori pe a ma fo safefe niyan o o je nlongboraye e je ma dupe pataki lowo 50-50 food awon ti fortunate gagaga niyan o awon ti jati leyin fo wa lori lori eto yen e jeun adupe amo lori igu neto honorable Abubakar Opeyemi awon na ti se leri fun wa o won ni egbo ojo yen o gede ma dun gbogbo ma kan si o ye je dupe pataki lowo ba mi o ye depo gbogbo Kwara Polytechnic eyan le lorin awon ti computer science won ti se leri won lo mo ipa gba bolu mayo marun akoko to ba tete de kan fun won ni richard card wo egberun kan naira eyan wa 1000 naira richard card ele to tumo si pe iwo to ba jo lolufe pa gba bolu Manchester United to ba tete de eyan lojo yen gaga 1000 naira richard card o ti wa le fun egbegbe la towo ba mi o ye depo eyan gbogbo Kwara Polytechnic awon ti computer science niyan ba mi mori yin la pa be e ma gbagbe ogbojo osu ta wa yin gede agogo meta ni o bere eyan ni Diamond Park Arena New Yidi Road nle lorin o je je gagaga niyan e je kuro lapa be yen to ba tun ya mo tun pada bo lapa be e je ma lo se nu DJ bolo lo fese gba to je ti awon oje wewe under 17 ni le Africa den joro yen ma nitori pe ma je ngboko ko si nbe awon ipa gba bolu merin ototo o ni won ti de pele to kogun si asekagba eyen semi final gagaga niyan o na awon ipa gba bolu orile de Egypt Tanzania Morocco te ma Senegal lo je defending champion ke je bi nkan se nlo ke farabalẹ jayin temi beta je ri ipa gba bolu orile de Morocco o ni yo ma koju ipa gba bolu orile de Senegal eyan to ba di loni ojo keji din ni ogbo gagaga niyan ba kan na ikori le de Egypt pelu Tanzania yo jo ma goju ara won se ri ko to ba ti jawo olubori nenu osori mejeji ne won jo wa lanfani o lati pade labala se kagba lojo keji osu kefa odun ta wa yi amode bo sugbon kin gbe yin debe pelu ata gborongodo se ri ko agba bo lori le de mere niyan eyan Egypt Tanzania Morocco de ma Senegal awon mere niyan ti pegede lo sinu idije ife eye agbaye to je ti awon odo lenje tojo ri won be laarin odun 17 niyan o gege bi nkan se lo mani gbe debe mani ja beta mo ti je lo ni ferenjogi we westball o ye kawe sapa waju ja won ti e debe ri won bo je ko mo bo se lo gege bi nkan se lo ngboraye e mo pe mo ti lo sile okere laare bure ta ba so nipa ere daraya ke nse ball alafese gba nikan la ma lanfani lati ma se gire lati ma menu bo ne tori pe wezo mo ma to gbogbo koro kondu ere daraya e je fi yen bale pepepe so to won agba ball eleyin lori kan kere niyan o ne tori pe DJ French Open eyan si gbina ya ngboro aye niyan o cherry number 2 word number 2 eyan Elena Rabakina alaye subu yakata jewo ise o eyan sowo omo bibi orile de Germany kan lana tana eyan Yuala pelu ami ayo melo ami ayo meta si mefa mefa se yo kan meje si mefa mewa si merin o gan lo fi subu yakata jewo ise gege bi kan je lo lapa be yan gagagan niyan ba kan na seri era wa gbe bole leyin lori kan kere omo orile de Spain yen eyan Alejandro Davochi Devochi o alaye soro jalaye o loluko ni o fohun le eyan sori le de France nibi DJ French Open yen o ni koda ko so kankan o si fohun le eyan sinu idije yen gege bi nkan se nlo ogba be se ri omo bibi orile de wori
ọmọ bíbí orílẹ̀-èdè jamaica ìyẹn jacob mersin mersin kì oje jacob mersin alaye ló ṣubú lánàá o ìyẹn látàrí ojú ọjọ́ tó gbóná gírígírí àmọ́débọ̀ ṣùgbọ́n ó tún ṣe bẹ́ẹ̀ ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ ojúgba rẹ̀ látòrílẹ̀-èdè argentina ìyẹn mariano navo pẹ̀lú àmì ayò mẹ́fà sí mẹ́ta méjì sí mẹ́fà mẹ́fà sí méjì mẹ́fà sí méje ẹyọ kan sí mẹ́fà méje sí mẹ́fà wọ́n gẹ́ bí nǹkan ṣe lọ ó lè mí láǹfààní láti farabalẹ̀ jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ó yá mo ti gbé bọ́dì kúrò lágbà ọbẹ̀ yẹn ń la bọ́dì mọ́lẹ̀ mo kàwé sẹ́gbà wájú nìyẹn o ọmọ ọlọ́pẹ́ mo ti rí ẹ lágbà ọbẹ̀ àlàyé ti gbórí wọlé ó yá sẹ̀mẹ́ńkọ́ ẹjá lọ sọ́gbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn màṣẹ́ sákòbákòbá lálẹ́ màṣẹ́ sàgbẹ̀gbẹ̀gbẹ̀ màṣẹ́ sàdòdòdò màṣẹ́ sàgbẹ̀gbẹ̀gbẹ̀ òye jí ni aráfẹ̀ farabalẹ̀ kó gbọ́ mi bẹ́ta nítorí péjọ bíi pé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣojú mọ́mọ́ ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní múyẹ̀sì ní kọ̀ọ̀kọ́ ìjèjì ẹ̀yẹn fún manchester united láti lọ sínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù atlanta láti lọ gbé adé àárín gbogbo mọ́ tó jámọ́ bíbí orílẹ̀-èdè brazil mo ń sọ nípa tari ẹ dásìn wọn náà ọ̀rọ̀ ti mú yẹ̀sì o about 38 million pounds ó gángangá lẹ́fẹ́ lọ fi gbọ́mọ ológun yẹn wọ́n gẹ́ bí àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde wọ́n lówó tẹ́ kó lọ ó jẹ́ 35 million pounds pẹ̀lú add-on fee tó jẹ́ 3 million pounds tẹ́ bá ro gbogbo ẹ̀ papọ̀ tẹ́ papọ̀ ó jẹ́ 38 million pounds nìyẹn lórí agbábọ́ọ̀lù ọmọ ọdún 24 náà 26 years of age bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo tún fìyẹn lẹ̀ mú kàwé sápá iwájú ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù ti chelsea ẹ̀yìn ti chelsea farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o ọ̀túnba bàmí abdulrasheed adélábù jàgàbá gbogbo chelsea ní gbogbo ajégúnlẹ̀ lè lọrin

0: Diamond FM, radio made for you. Diamond FM, radio made for you.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief, full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
2: Atupale, bẹ́ẹ̀ni bá tẹ́lẹ̀ fún un, ti gbọ́ ti jù á mì títí. Atupale dé, ẹ̀kọ́ ń bọ̀ kì, ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn ga, àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná, yòrùkù lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀, níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Atupale, kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni Atupale ó mọ dé sí ti gbọ̀nyín. Bọ́bá wa di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Aago mẹ́jọ òwúrọ̀ ni Atupale ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tìfún tẹ̀dọ̀, ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Atupale, ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Atupale, ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: 3-in-1 ó mímí kọ́lọ́kù kò fi kún.
1: Èti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó rẹlẹ̀. Ṣáà ti download Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàndé olójoojúmọ́ lórí ọjà nílé iṣẹ́ Femtech yìí fò ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ I lórí WhatsApp sí nọ́mbà yìí 0099996565. Kó o lè máa wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó jìfọ̀ ọjà wa gbogbo. Rí i dájú pé lè ṣe Femtech ni o.

0: ẹni yìí pé kí n ṣe pẹ̀lú candidate mọ́ wọ́n tún padà mú ẹlòmíì wọ́n pọ̀ ọ̀rọ̀ òṣèlú ńgbà míì ọ̀nà sí jì gan báyìí láti sọ pé ìtọ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ńgbà míì wọ́n máa ń yẹnu padà ṣàṣọpọ̀ àwọn olóṣèlú ṣé wọn lóòótọ́ ni.
1: mo náà lọ jẹ́ kí n là á wípé òṣèlú tá à ń ṣe nàìjíríà ó yàtọ̀ sí òṣèlú tá à ń ṣe ní US bẹ́ẹ̀ náà ó yàtọ̀ sí àwọn develop ní Canada àti ẹ bá ti wo òṣèlú tiwọn ìfọ̀n bí ọdún kan sí ìgbà tí wọ́n bá dìgbò ó ṣeéṣe kẹ́ ti mẹni tí ó jáwé rí borí fún ẹgbẹ́ ibi tí wọ́n bá ti ń jáde bọ̀ wá bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ nàìjíríà bá ti ṣe ń sọ síwájú náà.
0: àbí nípínlẹ̀ Kwara gan tá a rí.
1: ìpínlẹ̀ Kwara náà nàìjíríà náà ni ó reflect nàìjíríà nature náà ni wọ́n bá pé prefer candidate lẹ́ni wọ́n lè ní consensus candidate lọ́la ni Mátúndọ̀ tún la o le ṣeṣe pe bóyá national candidate kan ni so ko ẹ ti le sọ.
0: ìfẹ́ tó lọ yìí national candidate láàrin ẹ ti bá.
1: so mo ṣe rí nìyẹn.
0: ọlá lẹ́yìn ọkọ̀ ajé yìí awọ̀rọ̀ mi alẹ́ kẹsàn-án kì í pé ẹ kú
2: ìkàlẹ̀. ayẹyẹ ńlá tó ní ṣe pẹ̀lú tán lọ́wọ́ gbìyànjú bẹ́ẹ̀ gbéra sọ́lá lẹ́wọ̀n kásáàgbọ́à eléyìí ló fà dé abájọ́ tí bàbá wọláláwa aláǹgbà tìlú agbẹ́yànjú alhaji aliyu bàbá ọ̀làdáríde lábẹ́ àṣìá mẹ́tàbà sẹ́ríkì mùsùlùmí ọba àlú lọ́rin ṣé ń fi tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ìfilọ́lẹ̀ ìwé tó ṣàlàyé tan aláǹgbà tìlú agbẹ́yànjú sírọ́mà tìlú lọ́rùn gẹ́gẹ́ bí aṣíwájú tìlú agbẹ́yẹngí ṣé yinyin ká lè sèmi ni mọ̀mọ́ aláǹgọ́ àti agbẹ́yẹngí fi òye ló dá àwọn mọ́kànlá tí wọ́n jọmọ̀ lọ agbẹ́yẹngí lọ́la tòun ti sísàgbékalẹ̀ àmẹ́yẹ nígbà tí àwọn ènìyàn tó ti lọ nílò agbẹ́yẹngí special dot of honor ni gómìnà ìpínlẹ̀ kwara malam abdulmanap raza chairman of the day ni doctor abdulhakeem oyeniyi pelu ìfọ̀nchà ọjọ́ náà ni ambassador afata yaya seriki oníwà sí ọjọ́ náà ni falati sheikh doctor suleiman faruko ní kíjì pàlì skimbi lami tágbà tìlú lọrin ẹ má gbàgbé pé ayẹyẹ tá à ń fún rẹ yóò wáyé lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2020 primary school tìlú agbẹ́yẹngí bẹ̀rẹ̀ lágọ mẹ́sàn-án òwúrọ̀ agbẹ́yẹngí
3: sàmàlẹ́.
4: fedobin iron and care be good for your body ṣe you hear.
5: Chisaye, chi pepe, wa ni ominira pelu Ferrobin Iron fun iwa ati fun emi. Ara to ji pepe, okan to wa lalaafia. Ferrobin ni ti wa. Ferrobin Iron ati Folic acid. Ko sofo mo, owo re papo re, o si wa larowoto. Ogun olomi tin sori omode, bi wipe oyege lojojumo. Ferrobin ni ona. Ferrobin lati ile ise 15 Healthcare PLC. O wa ni gbogbo ile itaja ogun, jake jado orilede. Ferrobin, eronja fun ni leje to daju.
0: Akíyín pé ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn ní ìkànnì dàmọ́lẹ̀ tí 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìre tàpẹ̀ ní Abala Lami ètò àlejò àlónìí àwọn náà ni ọmọwé Abdulkareem Jimoh Edwin tí wọ́n jẹ́ adarí ẹ̀ka tó ti ń kọ́ nípa ọ̀rọ̀ ìṣẹ́ political science pásítọ̀ nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara ó ta àwọn jọ fífi òbẹ́tà bàí fa àwọn ọ̀rọ̀ àjọhùn lónìí. ọlá jẹ́ àwọn olùkára sópinlẹ̀ ọ̀yọ́.
6: jẹ́ kí mi ò kí ọ lẹ́yìn torí ìròyìn ọ̀hún ó dà pé wọ́n lọ kà á látọ̀dọ̀ rẹ̀ ń bẹ̀ ẹ bóyá kọ́ ọ mú.
0: lórí ìkọlù tó léde ní ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá tá a ṣàjọ àwọn ògo wẹrẹ àwọn ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń banú jẹ́ ni pé àwọn ògo wẹrẹ kan láàrin ọdún méjì ìsọdún méje wọ́n sì wà nínú igbó aginjù tó jẹ́ pé bójú ṣe ń rọ̀ báyìí inú igbó ni àwọn ọmọ yìí wà. àwọn ń banú jẹ́ wípé àwọn ògo wẹrẹ yìí wọ́n sì wà ní ìgbèkùn àwọn agenege àtàwọn olùkọ́ wọn. ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ báyìí ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ní òun pé dáwọn lójú wípé àwọn èèyàn àwọn olùkọ́ òun àti àwọn olùkọ́ òun àti
6: àwọn
0: ògo wẹrẹ náà wọ́n á padà sí ilé wọn ní àràtà láfíà. àtúwákà òyìn kan wípé ẹgbẹ́ àwọn olùkọ́ ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni káwọn olùkọ́ má padà sí ilé ẹ̀kọ́ wọn. dókítà ojú ẹ̀fà àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn.
1: wẹ́ kìn-ín gómìnà Mákindé lẹ́yìn pẹ̀lú tí wọ́n sọ wípé àwọn rí ìdájú pé àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn wọ́n padà sí ilé wọn láyọ̀tà láfíà. àwọn tí mo fi láàkì wọn lẹ́yìn ni pé positive response ni. so ẹni tó bá sì jẹ́ positive response fúnra wa náà a gbọ́dọ̀ kín lẹ́yìn pé kọ́lọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú àdúrà tàti rò pé bóyá ìgbésẹ̀ tí wọ́n ń gbé bóyá láti achieve positive response yìí náà ni. so tó fi náà mọ kí wọn lẹ́yìn nìyẹn. ó sì ní láàánú wípé àwọn ara bíbà yìí tí wọn ò bẹ̀rù ọlọ́run tí wọn ò sì rò pé bóyá àwọn jẹ́ òbí ti yen to lo ba ni

0: E kabo pada sori eto yin eto wa eto atupale royin ni Kanida Amore 8.7 to wa ni lorin ni ipinle Kwara abara kejire abala me to wa lejo wa loni awon omo Abdulkarim Jimoh edun eto di ni won ni eka so ni ko ni pa oro osun ni bayi en le ba da si ola
1: 0913655952 ni number tell am for let me see
0: e ko jimo oruko yin o
2: aku ate po odun oloja se pupe ato baba wa te gbe wa na o
1: arun
2: olahun ba yin gbe o ore ado ni lo so lati airport
1: that's right
2: teri iwe ko kan lan gbe bo yi gbogbo nkan won nkan ti joba wa mo nse oyi si kan ni won mo dawo le pe pe so agbo koko be eru aso agbo ija ti mo ri si se aba wa akanja si kini kan ni omo Nigeria re ati olufe kan ni ta je ni repetition ni gbogbo eleyi je je ti gbogbo igbo to nlo lowo yen nko lo re ko je baranda ti waju eto abo yi lo eru oyo se ti ti pawo ni gomina yen ko lowo lowo bayi gbogbo re lo adua na nlo ti waju ṣugbọn lori le je yi ti gbogbo wa ko so wa ko ni o ki se fẹni kan so pe lo gbe iwe kun kan wa gbogbo le se ti daba so ti mu wa gbogbo ewo ni won se nbe sibe ọlọrun o je ti wa o ara mi gba
0: e se gan fun ewoye ti yin
1: ija sare se afomo kankan leje re ija woli soro kan pe repetition ni awon kan ti a nambe ni bi ki se repetition ide aba ni pe ohun ti royin ba gbe jade ta si ba wi pe o se pataki fun awon lami eto wa lati ba wa foju sunukun wo o na la nambe si waju won tori pe ojogbon ni won a tun ba wa yiri kini on wo ohun to fa nu e se o
0: ati wi pe ijoba nkan ta nso ijoba gbo o
1: e ma so ki je ba so gbogbo iwo
0: ko si kan ti ijoba o gbo papa julo mo le fide mule pe awon to wa ni ijoba ma n gbori to bayi
1: patapata porogodo
0: to lati ni se lori oro royin oro oselu abosejoba won ma na won to ma n gbo dada
1: beni
0: te kan ma sa kosile nkan tawon yan so awon kan yi ijoba ma lu lati gbegbese nkan tawon yan so loro yi ni yi ka so pa so loni ijoba n gbo o ehn bi se ijoba o ni se lori nkan ta ara lu ba n so ni awon eto bayi ehn
3: e ko jumo
4: e pa ro
3: e ko jumo ruko yin o
4: ajumo bi lati gbe
1: e da si lo mi ye pakaka kan o
4: aje wa le jo wa olorun wa wa pelu wa
3: apa
4: o yi to abi ti pe iye pa bi o ti ni pa iwo se da won joba won ti a oju ti o awon ni ka ma sa ja o to la ya gba o to la yi ka le ka da bu wa wa e da ko awon olomo lo wa ni bi to wa n se awon mo ti yi ti ni jo ro o wa nbe wo run ra o wa nbe gbo wa jo ran a wo wa n so fun ka to ani bi ti ni kan a ma ni le olorun ti gbe olorun ka je a gbàdúrà fún ara ní àbá nífẹ̀ẹ́ ara wa ibi kìíní ẹdákun táwọn kan bá náà yẹjú pé àwọn ipá lè wọ inú gbọ́ àwọn lẹ́yìn tó kúrò kan ìbájú ara láàrin ìtàn àwọn náà wọ́n wà pẹ̀lú wa.
1: Ẹ ṣeun fún ìwòye ti
0: yín. Ọlá láti ṣàwó àwọn ní lórí àwọn ọmọ tí wọ́n jẹ́ gbé yìí wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń bú ìjọba tán bá débẹ̀ tán àwọn náà rí pé àtàrí àjànàkú ni ọ̀rọ̀ òṣèlú pé kí n ṣẹ̀rù ọmọdé 2015 àwọn kan pariwo change lórí ìlànà oníga mẹ́ta ètò àbò wà nbẹ.
3: Hello.
0: Ẹ kò jùmọ̀.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ ká orúkọ yín.
5: Orúkọ mi ni Joshua Jimoh láti Sàárẹ̀.
1: Ẹ dá sí
5: ẹ fún ètò náà ọlọ́ pẹ̀lú wa.
1: Àmì
5: ọlọ́run. Ọlọ́run àbò yóò dáàbò bò wá.
1: Àmì o.
5: Ìbéèrè tí mi kan bíbí lọ́wọ́ ìjọba ni pé orí gbogbo tá à ń sọ náà ìjọba ń gbọ́. Ṣé ìjọba ò dàbí ìjọ ọmọ ni tọ́mọ níjọba amúnimóògùn? Níjọ náà gbogbo àwọn ẹni bí náà ń wà náà láti rí wọn mú. Kí ló wá dé tí gbogbo láti bí ogún ọdún táwọn wọ̀nyí yọ wá lẹ́nu ìjọba ò sì rí kankan ṣe lójú àwọn aráàlú? Sáàdì kò ní amúnimóògùn ni. Ọlọ́run wa lọ́wọ́ wa. Anáàlá gbẹ́kẹ̀lé o. Lẹ́yìn ọlọ́run náà kú o. Náà lè gbà wá o. Ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́.
0: Ẹ
1: ṣeun fún ìwòye
0: tí ọmọwé ẹdun ṣẹjú méjì pé mo fẹ́ bí ń bèrè yìí ṣé a sọ pé àbẹ́kà dájọ́ mọ́ńsọ́kẹ́ gbẹ̀kankan pé ìgbà táwa wà ń bàdàn sákéré ní odògún bàdàn gbàdàn mí mọ́ tìlú ìlọrin yìí wọn ń sọ nílé pàjálẹ̀ inú ilé wọn á kàn sí fún wa fi fún rẹ̀ ẹ̀ ni àwọn ìgbà náà àwọn tó wá náà yà gan mọ àwọn obìnrin á gbé wọn lọ sí odògbó wọn lọ fi ẹ̀yà àwọn èèyàn tí àgbá pé ẹni yìí ò le ni. Ṣùgbọ́n ogójúmọ́ náà ń kárọ̀yìn pé wọ́n mú ohun afurasí agbésùmọ̀mí akógunjàlú. Ìbéèrè ni pé káàsìn kí ìjọba ẹ̀já tó fẹsẹ̀ falẹ̀ yìí ló fà á táwọn kan tó wò pé káwọn máa ṣe lọ. Àbáwọn tó ṣàlámí fún wọn tẹ́lẹ̀ pé wọ́n ti mú ẹlòmíì àgbẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ mọ̀ wọ́n filẹ̀.
6: Wẹ́ composition of many factors lo fa nton sele yi ati so ipe ifun la awon to je oga ologun ti so yon je ka mo ipe awon kan wa to je pe kinetic approach la ngboro lo fun awon kan fe pe not kinetic approach la ngboro it kinetic approach ni pe a gbeban ata mo bo ti o je wa awon ti o je kinetic wa non kinetic wa oni joba tan fe lati soju si ti won iro oju se wo local government administration collapse so all affect at all in grassroots poverty under development o increase in be so je ka ni you are prone si nton ba fe lu won si won se ngba be lo won won lu won fun lukulu so yi un le be ka moju to fun nton sele ni e ka ka kiri eda idajo ni ti le legislative ni ti
0: asofin
6: ti awon judiciary ni awon court nton sele ka kiri ti bi executive in rotin ti ju jari na rotin na ni leshili na rotin ton kalipo ba ti moju se won se pe bi kon se se mo gbogbo yo combine yo mo fun wa ni result in fun wa ni result yi ni ko si nton ni ki court common ni through collaboration pelu executive o awon asofin common ni special court
0: ta ma gbejo
6: ewo awon bayi to pe immediately ton ba si ti mu won ton listen ti won ton gbejo ti won ton ko je bi kon si dajo kon si yara lo mo yi o mo je deterrent fun awon ni se bi yoku ton wa fe se bo gbogbo na o bo se baju na lo bo mu so en ton se le ni
0: ne ka gbe yi
3: e kojumo
2: alaafia
3: oruko yin sir
2: alaafia fe yin na sir godi dada jori
3: e seun
2: ye sir mo ti so gugu asa believe you me ki joba to be gugu ba focus sir lati se pe boko haram to won fe fi opin si ni eni believe you me wa fo pin si awon to jewo to go la gbo pe wo ka no je fu awon boko haram ijoba de gbo ije won mu won jo be lo won pe ba ipele na ni ije de ni ije ijoba gbe wo lo si court ije won dajo fun won ijo nkan ton se won tu gbo lo fe won tu lo e wo awon mo to wa di gbosi na o awon mo jigin to mo kokon mo keke jojo lo do ni ya to ni baba lo do won ki ijoba ba mura le pe won fe se won a se awon awon ko di jewo ki joba ko gbegbe se lori won eyo wa wi to lo ni o se
0: eh league match fun pele kwara gan na ipinle kwara na fara kasaba ibere ni pe ofin wo ni won se awon wa pa julo en to jabe nu gan ofin wo le gbe kale te pe on ka won eyan yin be te pe be so pe kan ile ilejo kan pinle kwara ni abi te pe o kan se pe yo na gba te fi lede so what are you pay?
3: Ne ka gbe pe e kojumo.
7: Hello. E ka ro.
3: E kojumo.
7: E toru ko mi ni Aladi si lati Ibadan.
3: E da suro yi.
7: O ki oga wa ti wa ni ori afefe laaro yi. Seri idasi mi laaro yi. Seri awon Nigeria government yi wa lawo lori wa. Won o ni o ko wa pe ni kankan ton se fun omo Nigeria. Ju pe ni kan sa wa lori ipo lasan lo. Ori wi pe ni ba ti emi n bo bayi. Nigba aye Buhari elera supatupanu ah ri nkan kan ite kini se dun ni pelu aduwo owo yin nigba ti tinubu nbo wa re wa ti nbu ta ti to da ko won ti bi won la wo rest gugu omo Nigeria ni gugu nkan kan ti awon tinubu ta promise egbe ijoba APC in put Kwara o ti kaka ta si e da ko elegbunmo so ni Kwara nisin e so fun mi injo ni sika wa tawa so pe awon daba bi komo le kan daba pe bi nkan se sele ni Kwara yi yo da e si tun wa ko mi e ri kan se e tun wa mi to da be ah e ti wa la bale na ati jeun o le ati mo ti le alejo yin soro kan ni si o ni pe ni ti o ba ti si pe ni ke yan ni idajo dudu bere lati ri awon adajo ta se ni Nigeria e le raba yo kankan.
8: O fe similiti o npa rere dokan ikone Diamond 88.7 FM.
9: Turn it up loud.
10: 88.7 FM.
9: Cranking up the hits.
10: Continuous hit music.

0: 98.7 FM. ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò.
1: Bàbá wa alágbà yìí, wọ́n lọ tiwọn. Àsùkú di wọ́n lọ tiwọn. Bàtàrí ládà ń bá wọ́n lọ tiwọn.
2: Sheikh Muhammad Buhari ibn Musa Ajíkò bí wa tó dé o. Yàgbó yàjú ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kilẹ̀ mílẹ̀ rinlẹ̀ gbègbè. Ìtọ́ka tó kilẹ̀ falafala nínú kitab àti sunna òjísẹ́lá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wá sí ti tabara ilé tabara oko. Ashabul janna. Ìjọ àwọn ẹni àlìjánnà. Àwọn àwọ̀ gan lọ́mọ àlìjánnà. Kíni wà iṣẹ́ ṣe? Ọ̀rọ̀ ṣe sí tó lè gbẹ́ni dálìjánnà pẹ́kípẹ́kí. Orí ètò Ashabul janna láti máa gbọ́ gbogbo ẹ̀. Lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Sheikh Muhammad Buhari ibn Musa Ajíkò bí wan al-Adabi. Àfa sọ̀rọ̀ pọ̀nbí Adabi náà ni ó máa gbé wa rìnrìn àjò ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run. Fọ́dìdì wákàtí kan dandan ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Láàgọ́ mọ́kànlá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Lórí ìkànnì Diamond 88.7 FM Ashabul janna. Kò ṣe máa gbọ́ ètò tó tọ́ wa sọ́nà fi wá mẹ́nà. Pẹ̀lú ìwòye sàkó ìṣẹ̀lẹ̀ àyíká láti fi túmọ̀ tí tóbi ọlọ́lá. Ashabul janna. Pẹ̀lú Sheikh Buhari ọmọ Musa Ajíkò bí wà. Bismillah.

0: Diamond 88.7 FM. Ogbon tarigi niwa.
1: The time is 12 o'clock.
2: Ago mejila tilu.
3: Ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
4: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbò.
5: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
3: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: Bí àpìpì fún mi lẹ́tù àpì, bí àyè ṣe fífi wá.
3: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lókè.

0: ṣùgbọ́n lójú ayé ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnìkọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
1: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
2: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
3: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́. Ẹgbẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde wípé wọ́n ṣe àwọn ìlẹ̀kùn rẹ̀ káàkiri tìbútòrò lẹ́yìn láti jẹ́ kí àwọn agbẹjọ́rò ilé péjọ ní òpin ọ̀sẹ̀ àti ní ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ tó a fẹ́ péjọ tó ní ṣe lórí ètò ìdìbò. Akọ̀wé àgbà ẹ̀yàpọ̀ lẹ́yìn Yàyà Ṣáfà ló fún léde nínú àtẹ̀jáde kan tó buwọ́lù nílùú Àbújá lónìí. Ṣáfà tẹnumọ́ pé ilé ẹjọ́ wọn mọ̀ sí ní àwọn àkókò ọ̀hún bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀ tí wọ́n sì tilẹ̀kùn pa tó wá di aago méjì ọ̀sán. Ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ náà ò ní láti jẹ́ kí wọ́n tètè pe ẹgbẹ́ tó fẹ́ pè tó ní ṣe lórí ọ̀rọ̀ ètò ìdìbò níbàámu pẹ̀lú òfin. Nínú ìròyìn mìíràn, iléeṣẹ́ bufọ́pọ̀ Dangote ti mú àdínkù dé bá iye tó ń ta jálá epo diesel pẹ̀lú ₦100. Ìgbésẹ̀ náà ní báyìí ó ti ń tà fún àwọn èèyàn ní owó tó lé díẹ̀ ní ₦1,500 jálá epo kan. Nígbà tó fìdí ọ̀rọ̀ múlẹ̀, alukoro fún ẹgbẹ́ àwọn tó ní ilé epo lórílẹ̀‐èdè yìí Petra Joseph Obele ṣàlàyé pé ìgbésẹ̀ náà lórílẹ̀‐èdè pẹ̀lú bí wọ́n ṣe kó wọlé àwọn epo rọ̀bì láti ilé òkèrè. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ìgbésẹ̀ Dangote wọ́n lè ṣàlàyé látọwọ́ àwọn tọ́rọ̀ kan látara ìgbésẹ̀ Dangote láti fèsì sí bí àwọn arábìnrin ṣe ń kó epo wọlé láti ilé òkèrè. Wáyé o, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba yìí NSA ti bu ẹnu àtẹ́ lu ipò ètò ààbò àti ìnira ọrọ̀ ajé tó ń kojú ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí nínú iṣẹ́ ìkíní rẹ̀ fún pọ́pọ́ ṣinṣin ọdún ilẹ̀yà tó léde ní àná tí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ NSA Joe Ajaero buwọ́lù. Ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ ìjọba nílẹ̀ Nàìjíríà àti àwọn ọmọ ilẹ̀ yìí ò ní wọ́n ń kojú ìnira látàrí ìlànà ìjọba lórílẹ̀‐èdè yìí. Àdarí ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún wá ké sí àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n lo owó papọ̀ ṣinṣin ọdún iléyà kan má lòó fún ọrọ̀ ẹ̀sìn nìkan àbí fún àdúrà, àmọ́ kan ṣe ìtanijí ọ̀rọ̀ òṣèlú fún àwọn èèyàn tí wọ́n wà ní ẹsẹ̀ kùkú. Láti ìpínlẹ̀ Sokoto, ìjọba ìpínlẹ̀ Sokoto ti fohùn léde wípé òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fi òfin kan léde láti rí pé kán fi ìyà jẹ àwọn tó ń ṣe alami fún àwọn akógunjàlú àti àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà Ahmed Aliyu ló fohùn léde nígbà tó ṣe àbẹ̀wò ẹ̀kọ́ ọdún iléyà ní àná sí ọ̀dọ̀ Sultan ti ìlú Sokoto Muhammad Saad Abubakar ní ààfin rẹ̀ pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyà. Gómìnà ń tẹnumọ́ ìpè òfin ọ̀hún, ó ní wọ́n fi àbádòfin náà ṣọwọ́ síwájú ilégbèmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Sokoto lára ìgbésẹ̀ láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ètò ààbò pàápàá jùlọ láti ṣẹ́gun ẹ̀yìn àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún àwọn akógunjàló. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní àwọn alami ọ̀hún ó ní wọ́n ń ṣe àkóbá fún ètò ààbò nípínlẹ̀ Sokoto bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ fún àwọn ọ̀daràn. Gbajúgbajà ọmọlẹ̀ yìí ló mọ̀ọ́ká lójú òpó ayélujára Martin Vincent Ose tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Very Dark Man ti fohùn léde lórí ìkórajà kan tó léde àtọwọ́ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí pé wọ́n fi ojú rẹ̀ kó ẹjọ́. Ọ̀lédè ṣàlàyé fohùn léde ní àná nǹkan VDM ó ní ó fi fọ́nrán kan léde tó jẹ́ àgbélẹ̀rọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ̀rọ̀ nínú fọ́nrán ọ̀hún ipe ilẹ̀ yìí ló ń kojú ìpèníjà ètò ààbò látàrí púpọ̀ àwọn ọmọlẹ̀ yìí kò dìbò fún 2023 nígbà tó ń fèsì. VDM tó pe ààrẹ ni òṣìṣẹ́ ọlọ́pàá lójúpọ̀ ayélujára tẹnumọ́ pé òun ò ní sọ̀rọ̀ gbé fọ́nrán ọ̀hún tẹnumọ́ pé òun ṣe tán láti kojú ẹjọ́ lórí fọ́nrán náà. Ajìjàgbara ọ̀hún tẹnumọ́ pé iléeṣẹ́ ààrẹ ilẹ̀ gbàgbọ́ ìyọ̀dá ni pàápàá jùlọ lórí àwọn akẹ́kọ̀ọ́ atolùkọ́ tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

0: láti ìpínlẹ̀ Ogun ó kéré tán àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n lé ní 2,500 oníléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun ti kó ṣọ̀wọ́ sí ìlú Ìjẹ́bú-òde àti àwọn agbègbè rẹ̀ ṣáájú pọ́pọ́ ṣinṣin ojúde ọba tọdún yìí tí ó wáyé. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun Bọ̀dé Ọ̀jájú ni ló fìdí ẹ̀ múlẹ̀ kó jẹ́ra ìgbésẹ̀ láti di pé wọ́n pín sí tú abo tó nípọn nígbà tó máa ń ṣe ayẹyẹ ìbílẹ̀ ọ̀hún. Ọdún ọ̀hún tó wáyé ní ọdọọdún ló máa wáyé ní ọjọ́ kẹta ọdún ilẹ̀yà tó sì jẹ́ àǹfààní fún amúbí ilẹ̀ Ìjẹ̀bú láti lọ kí àwùjalè kú ọdún pàápàá jùlọ. Ọdún ọ̀hún ni wọ́n ṣe máa ń ṣe àfihàn nǹkan tó ní ṣe lórí àṣà ilẹ̀ Ìjẹ̀bú. Láti ìpínlẹ̀ Kwara, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti tako ìròyìn kan tó gbìnàyá nípa ìlújára pápẹ́ òfin wọn fi gbé àwọn afurasí ikọ̀ Boko Haram nílùú Ìlọrin. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ pé ìròyìn ọ̀hún ló jẹ́ òfegè. Àtẹ̀jáde kan tó lédè ni àná látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara, Adẹ̀tàn Ejire Adeyemi ṣe àfọmọ́ ìpáwọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá pápẹ́ òfin wọn fi gbé èyíkéyìí afurasí ikọ̀ Boko Haram nípínlẹ̀ Kwara. Ó tẹnumọ́ pé ìròyìn ọ̀hún ló lè da ìkáyàsókè sílẹ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ pé àwọn ẹ̀ka rẹ̀ tó ń dènà ìwọ ọ̀daràn òun rí ọkọ̀ kan tó kó àwọn ìrìnàjò ẹ̀yà Fúlàní. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún ni wọ́n rí ní àṣálẹ̀ ọjọ́ Ìṣẹ́gun. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ pé àwọn èèyàn ọ̀hún nígbà tó yẹ̀wò wò wọ́n bá nǹkan ara wọn tó yẹ pé ó jẹ́ nǹkan tó lè ṣe àkóbá fún ètò ààbò ní ìpínlẹ̀ yìí. Ìròyìn ẹ̀kún ẹran ni amúwáṣe tí gbọ̀yìn láti kànìdá mọ́dẹ̀tì 0.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé-okèrè Bolivia níbi tí ààrẹ náà ti jákè wọ́wọ́ pípáńpẹ́ òfin òní yóò fi gbé ẹnikẹ́ni tó fẹ́ ṣe àkóbá fún ilẹ̀ ọ̀hún pàápàá jùlọ lórí àwọn ẹ̀ tó ń ṣe fẹ̀hónúhàn tako ìjọba ní ilẹ̀ náà. Lẹ́ẹ̀kan sí akẹ́yìn ẹ̀kú ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkún káyélujára wa, ìdàkún ìbádọ́ rẹ̀ Facebook, ìdàkún abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, Shining Supreme.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀kùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí A-S-A-P-P-Y.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
6: Àwọn tí wàá yọ.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
0: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò

0: ọkùnrin tó wálé wọn pá wọn lé wa lọ sọnù lọwọ yín fẹ wá kiri ẹlòmí máa lówó ẹlòmí wá láti wá kiri ẹlòmí máa blogba ẹ.
1: This is your number one hit song on Diamond FM 88.7.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú.

látorí bàbá wa tí wọ́n jẹ́ aláṣà tó olùdásílẹ̀ lè ṣe Diamond 88.7 FM. Akinyin bàbá àjíǹde ara ọmọ jẹ́ ọ̀gá wa general manager chairman Mao. Akin bàbá àpọ́sù lẹ́ka kówó pé marketing. Ṣèyí di méjì ẹ̀rù ń bà kan àmọ́ ìkan ní jọlọjọlọ lẹ́yìn èèyàn ni Ṣèyí Jacob ọmọ ìyá Ẹlẹ́jà. Kí Ṣèyí Fádèyí ọmọ bínú o pásítọ̀. Ẹ̀jẹ̀ máa wọlé bẹ́ẹ̀ ló ní jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ ló kọ̀ Ṣánkó Aláàjì.

0: Pastor Shanko Alaji, Ayan Wale, Ayan Tola. Loko re mo fin ki bugbu e yin ti wa te mbo wa ni ikmile Kwara, yin te mbo wa ni ikmile Oyo, yin te mbo wa ka kiri bugbu e ikmile to di orile de wa Nigeria, mo ni bugbu ta 6 states. Ate yin te mbo wa ni diaspora, e yin le yin o di le yi, le yin awan orile de ta jok pala, ata orile de ka kiri agban la ye. Lori www.diamondfm.net. Ẹyin tẹ̀ ń gbọ́ wa lórí Radio Garden gbogbo yín pátá mọ́ kí. Àìmọ̀ máa pọ̀n bí ọlọ́mọ àmọ́ wọ́n gbìyànjú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Adélé bá rí ọjọ́ Àlàmísì, àwọn nǹkan tá a máa ń ṣàgbéyẹ̀wò nú ẹ̀ ni àwọn kókó tó jẹ jáde nínú ìròyìn láàrin ọ̀sẹ̀. Wa gogogo ko mo kwa re mi tin to to le de se check up ton dele de Shanko Alaji ndo mejo ni ejo mo ju sira yin mi o mo ba yin fa oke fa le ko sisi la buru Shanko gbogbo eyan npa agbo won npa rakun mi won npa malu oni kini won lohun fe pa tori pe ohun fe se nti o dabi pe ko komo npe eyan kan o se ri nbi won ti pe alapatade ni kini won sawo gbo lo ohun ati kini won imo bi won wa ra won de bayi o si n wa kini won yen lowo bayi yo wa so story boro se rin fun wa to ba di ojo mejo ninu we iroyin eyin na ti gbo ko sajeji si yin mo pe eni to je adari gbogbogbo ajo agunbani ro brigadier general Lakunle Nafiu oni ewo eto foluma ta fi ma se afomo awujo wa ta fi ma gbogun ti iwa baje lawujo ko yo awon odo ti won sin orilede Nigeria sile o ofin to si de awon eyan pe ki won mo wuwa ito lori ero ayelujara ofin ohun awon ti won je agunbaniro odo tin sin le baba won o gaju ofin ohun lo o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pásìkò òṣèlú la wàyí ẹ ṣàgbàgbé pé ẹgbẹ́ òṣèlú ndc àwọn náà ti kéde wípé ẹ wo gbogbo ètò kọmẹsì ọyọ àwọn náà ó ṣe o nínú ẹgbẹ́ àwọn bó bá di ọjọ́ 29 oṣù yìí àṣọdún à ń jẹ ẹran iléyà ẹran iléyà kò ní káwọn ọmọ ṣe ń táwọn ti làálẹ̀ o adupe àwọn ẹ̀ṣọ́ aláàbò tí kò síbi téèyàn rìn sí nípínlẹ̀ Kwara bá ti wà èyí tí ò ní rí wọn tí wọ́n dúró gangan tí wọ́n ń fẹsẹ̀ ètò ààbò múlẹ̀ a kí wọn kì wọ́n bákan náà lára àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ni wọ́n ti fọwọ́ sìnkún òfin mú àwọn afurasí tó jẹ́ wípé ọ̀rọ̀ wọn ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú àwọn adigunjalè àti bẹ́ẹ̀ lọ báwọn ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àwọn agbófinró ọlọ́pàá wọn ò kúkú jẹ́ tí wá ó di gbogbo ẹ̀ náà lẹ̀ ń gbọ́ nínú ìròyìn lágbo òṣèlú àárín ọ̀sẹ̀ yìí náà la gbọ́ pé ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti fa àtíkù kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọye wọ́n dìbò fún ni o awuyewuye ọlọ́kan òjọ̀ kan náà ó ń rú jáde nínú ìròyìn ààrẹ ló wí bẹ́ẹ̀ ààrẹ kọ́ lọ sọ bẹ́ẹ̀ wọ́n ai ní ai kọ́ àwọn ìròyìn èyí tó ń jà rìnrìn lórí afẹ́fẹ́ ẹni èyí tí bangbọ́là rẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìpolongo tí ó ti bu ẹnu àtẹ́ lu irú ìwà tí ó lè tàbùkù orílẹ̀-èdè tí àwọn kan wù bó tiẹ̀ jẹ́ wípé nǹkan náà ká sí pé ọmọkùnrin dúdú tí ń pera rẹ̀ ní fẹ́rí darkman ló gbé jáde agbẹjọ́rò rẹ̀ náà ti bọ́ta ó ní orí ẹ̀rọ ayélujára fídíẹ̀mù kọ́ ni wọ́n ti gbé jáde o fídíẹ̀mù náà ń pé òun ò sí nàìjíríà òun náà tó dé òun náà lérí fatafata se gbo pe Akinyele Sowo re o ni ohun step aside o step down ohun o se alaga egbe oselu AAC mo eyan egbe oselu ti o je ti e ni bi ti tin jade gege bi ondije dupo are ni yo ti fe to eketa bayi to tin jade ehn o na si ni ondije dupo are legbe oselu ohun o amo lohun fipo alaga egbe le fenikan pe ohun o le ma je ondije dupo are ko tun jo na lo won ma je alaga egbe oda ohun fipo alaga egbe le ipo are bayi lohun fe du eje n lo se ka igbolowo oja tin ba wa de enta jogbeye wo loni ohun ju sori afefe o ni se pelu oro eto iselu to n lo lowo yi ehun we ba se n se popo sinsin odun legbe kan na ni kaluku n seto ki odun tohun leka oselu eni ajo won gbe mi lo seko ogun ati kakakiri awon ipinle lolede wa Nigeria egbe oselu toro ta fe so losan oni ta jo gbeyewo ko si egbe oselu ti oro hun o fe kan o si kan emi ateyin gbogbo wa ta jo je omo orilede Nigeria to to tin ba te ka pelewo jade hun o te si waju lori nta gbeyewo lori eto adelebare losan oni ko to di pe ma wa soju opole e ko kale.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
3: Ha, bọ́nyá àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí.
4: Màmá gògó kí ló tún dé.
3: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fani lápò ìyá fún wa.
4: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
3: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
4: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbá àwọn ilé ìwòsàn tá a jàn lóǹtẹ̀ lábẹ́ àjọ Kwara Care. Tí yín ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó níbikíbi nípínlẹ̀ Kwara.
3: Lóòótọ́.
4: Bẹ́ẹ̀ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tìrẹ. Tàbí irú gògó tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sétò ìlera tó péye lóòrèkóòrè. Tẹ́sí mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ni ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera, ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì papọ̀ àbí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
3: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
4: Ẹ mọ́ dà mí lóhùn jàre. Ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́nu ètò ìdójútòfò ìlera. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí, ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin, tàbí kẹ́ pé wọ́n sórí ẹ̀rọ tí wọ́n ò ní jáwó yín. Tẹ́ bá pè yí 0800 100 1001. Àjọ Kwara Care lolùkéde.
5: Fedobin Ion Care, the good for your body, ṣe you hear?
6: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
7: I'm in love. Oh.
8: I'm in love. Oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

fitilẹ ẹgbẹ ìnuraka ẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe ń gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kà

0: ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ètò ìṣèjọba àwa ara wa. Àbójúwo lẹ̀yìn fi wò. Hello.
1: Hello.
0: Ẹkún rọ̀lẹ́ o.
1: Kẹ́yìn bíi tí èmi ń lọ náà gẹ́gẹ́ jẹ́ kí mi ó kàn ní ẹ̀mú méjèèjì àti ìdàrẹ́ pamari ní ara ìṣẹ́ni àti kọ̀sẹ́sọ̀
0: yìí
1: náà ni pé ní kẹ́rí nǹkan tá àgbàlá máa ń sọ pé jímọ̀ tí ó bá ti dùn àtàlámí sínú àláti máa ń kí ìfì o
0: táyà
1: sọ̀rọ̀ lọ nígbà tó sọ pé àwọn ti ìdàrẹ́ pamari láwọn ibi ẹlẹ́kọ̀ọ́ ẹwu fígọ̀ tí wọ́n lọ gbé wá yẹn tábà ti dábàá di gbogbogbò gan-an irú fígọ̀ yẹn ó lágbára dé ju pé ó ti ń ṣàfihàn fún apítọ̀ ọwọ́ àjọ kí bóyá ti ń pàtàkì fún apí bí 77 ti rí nù ìdúró tí mi ọkọ̀ ní ọgbẹ̀ gan-an pé kí ló dé.
0: Ó yà yín lẹ́nu pé àwọn èèyàn tó dìbò tó bá ń tá a bá wá ṣe àkópapọ̀ iye èèyàn tó dìbò yẹn kò tí ì pé iye tí wọ́n gbé jáde gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn nìkan gan ẹ̀yin ó kàn ya ẹ̀yin lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wo ti ẹgbẹ́ òṣèlú adc náà nìkan gan tí wọ́n ti dìbò fún àtìkù ẹ wá dúró àwọn èèyàn yẹn náà ṣé kò èyàn náà ò yà yín lẹ́nu.
1: Ẹgbẹ́ náà ni à ń sọ pé bàbá náà ni gbogbo ẹ̀.
0: Èrò lójú tiyín ló ti rí bẹ́ẹ̀.
1: Èèyàn mẹ́tò lè tó méjì kò sí ẹjọ́ mi léyìn.
0: Kò dá sí yín lójú dé. Ó dà. Àti àwọn bẹ́ẹ̀ ń di ètò wọn ní iye àwọn tó dìbò nù. À sì bá wọn sí ń bi wọ́n ti ń di. Àwọn tí wọ́n sì jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìdìbò náà ni wọ́n ṣàkóso ètò yẹn. Ẹ ló. Ẹ ṣeun púpọ̀.
2: Báwo la jèrè ló sọ̀ láti bá púpọ̀?
0: Ní tá à ń gbé yẹ̀wò ni pé ṣé ìlànà direct primaries àti consensus yìí ṣe rò pé ó ń ṣe ìgbélárugẹ ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwa ara wa.
2: Gbogbo ẹ̀ náà tábà ní ká ń sọ náà gbogbo ẹ̀bí òrùka ti wọ́wá náà àti primary náà ní gbogbo ẹ̀bí wọ́wá ti fi ń gbogbo general election bá ń ṣe.
0: Lọ́sẹ̀
2: pàtàkì láti di director àti consensus tí wọ́n bá ń fẹ́ ṣe. Àwọn kájú pé àtẹni tó bá fẹ́ dìbò sí ìje fún ipò kan tó bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀.
0: Ó
2: rí i pé bí wọ́n fẹ́ ṣe pẹ̀tẹ́ pàgbọ́ yóò bá àwọn tẹ́jà wọn kájú àwọn jẹ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ọ̀pọ̀lọpọ̀ kan ní ìgbẹ́sẹ̀ kó wọ́n mọ̀ fún wọn láti bẹ̀. Ààrẹ nìkan tó sọ ìgbà kan pètò ìgbọ̀n sí àwọn tó ti primary lòún ti lọ gbogbo wọn tó ń pé ọ̀pọ̀lọpọ̀ ńlá ńláńlá lòún gbé fún wọn. Nígbà tó dìgbà táwọn ọdún kíláàsì lòún fi yàn kan lé sẹ́yìn olóhùn àwọn ògbà pé ọ̀nà ni.
0: Talẹ́ sọ pé ó sọ gbogbo nǹkan wọ̀nyí fún yín.
2: Ara àwọn olóṣèlú kan náà ló sọ.
0: Kí ló wí?
2: Ó ní pé káwọn nígbà táwọn fẹ́ ṣe primary àwọn tí wọ́n fẹ́ dìbò fáwọn àwọn ti ká olùkọ́ wọn lọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ ti lọ lérí tó gùn wọn ní nǹkan tó gbó lálálá tó gùn
0: wọn. Kì í ṣe pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ òun ló mọ̀ọ́mọ̀ lọ ń gbé nǹkan fún wọn. Ó sì wí bẹ́ẹ̀ fún yín pé òun gbé nǹkan fún wọn.
2: Ó nígbà táwọn wá dé ṣe primary ó ní kíláàsì ló ń fi èèyàn kan lẹ́yìn òun. Ó ní sọ òun sì wọ pé mẹ́sẹ̀ aláwọ̀ náà wọ́n tó gbà lọ́wọ́ gbà àwọn tán jẹ́ kádídé.
0: A jẹ́ pé èrò mọ ibi tó ń lọ nìyẹn àbí báwo.
2: Bẹ́ẹ̀ ni.
0: Pé aṣẹ́jú sérò kò sọ pé kérò mọ̀ lọ ibi tí ń lọ. Èyí ń túmọ̀ sí pé ètò ìṣèjọba àwa ara wa fẹsẹ̀ múlẹ̀ ni pé èèyàn kan ò lè fi rẹ́sì tàn wá mọ́ èèyàn kan ò lè fi mọ bùn wọ́n lówó tàn wá.
2: Tó wá sọ gbogbo ra àwọn owó tó ń ná tó ti gbogbo ẹ tó ti èwo ní ọkọ̀ọ̀kan mọ sẹ́bí náà ní ọkọ̀ọ̀kan sáré.
0: Àmọ́ kìí ṣe pé wọ́n ní kó mú wa ò ń ló tẹnu tìdọ̀ fún wọn o.
2: Primary náà ni gbogbo kínní ìbàjẹ́ òun àti ìbẹ̀ náà ni ṣe ń bẹ̀rẹ̀ títí síbi débi general exam ṣe ń débi ìlú.
0: Tó
2: náà bá ti lè ṣe gbogbo ẹ̀ sí láti primary yẹn. Gbogbo primary ti sọ nọ́mà tó yẹ kó lọ tán ṣe gbogbo tí gbogbo tábà máa ṣe gbogbo náà yóò padà yọ iṣẹ́ tó dáná.

0: 0913655692. Hello.
1: Ekurolesa.
0: Yes, sir.
1: Wale lati opa garage.
0: Oh, daddy, Ekurolesa.
1: Hello, wa pelu yin.
0: Amen, sir.
1: We chances yen se yen na. O yo mo ki gbogbo e mo ya na ni. Won bi asiko koko won to ba ti je pe bi kene na nse ni tori awon ti o pin owo lo to won le sa like boost lori owo. Ba awon to ba awon kokan ti mo pe to ti mo ba gbowo eni pa ni ma dibo fun
0: be ni
1: o yen ti wa be ṣugbọn agba ti odun ko ni o so kale wa ba wa dibo
0: be ni awa laadi
1: awa laadi ṣugbọn ka to sele na ni pe gbogbo bo ti wo ko ri awon eyan won se jamba la awon se jamba tawon eyan si mo wa ti le eyan kan lokan o da ko da ene ti o le bo afiri won tan ba kuro nbe so na fe fa kale ṣugbọn awon eyan ni so opolopo ti mo pe to ah lagbaja yi o se elomi won ati e mo elo to elomi ti e lo dibo ko mo ko mo elomi dele dele ba ti gbowo fun a gbowo yen
0: ni woye ti yin sir direct primaries daddy
1: 2027 yen lagbara olohun ko ni dabi ti tele adalu lo ma je
0: pe
1: je adalu
0: kaluku ni kaluku ma fe fi eri okan re dibo kaluku ma tele eri okan re ninu eto dibo to nbo abi
1: yo je adalu ko ni je pe gbogbo wa gbogbo state ya wa la kare awa la kare
0: o tumọ si pe oro won fe so gbogbo Nigeria de leto egbe oselu kan eyun o le mu mo ko si tin joba e mo bayi
1: ko ni sele olohun ko de mi gbogbo ati di
0: gba amen amen amen
1: ti are o mi gba pe kare to se bo se le Jonathan kuro won ale le ni be
0: o
1: wa ni oyo mo ya wa
0: ni e ti kuro ninu ntan so ba won e ti so mi ba won gbogbo e olohun se gbogbo e nrorun eto dibo tin bo a se layo a se lalafia e yo daju gbogbo eto dibo ta teyin wa lo ka mo win to da forilede wa Nigeria. Hello.
1: Hello.
0: Hello. E kuro lesa oruko yin ati bi te tin pe
1: omo bo lawo yan fe ninu ke lati kilanko
0: lati kilanko ninu woye yin oro ta nso ni consensus ati direct primary o
1: ada nu meje de be so da me
0: kilo de te fi wibe en kilo te fi wibe
1: we ri to da ni be ka je kara ni ma ki wa je kara ni ma to ka ba je to wa wu ande
0: ni
1: ko ni primary ko je general le
0: kan ni ra yin so me gbe egbe te ki nso mo oselu be bo ni won o se ni ko ni jagidi jagan mara
1: la
0: government hello. Ekurole o.
2: Hello.
0: Ekurole.
2: Ekurole kweto.
0: Yes sir. Oruko yin ati bi te tin pe wa sir.
2: Oruko mi ni Ogasin to mechanic e ma kun ta da wa lati ma ta.
0: Okay. Kini iwoye yin lori ilana tan lo yi?
2: Temi ji se da kon. O si ti won le towo bo.
0: Ko si e ti won le towo bo.
2: Ṣugbọn
0: pẹlu iwoye ba ti ṣe ibi won ṣe de yi kin le royin lori e
2: ah ero mira ni pe ti ara won ti won se won ti won lagbara jọ awon ara ilu lo n gidi ni ti won se won ama ma ta ba digbo na awon lagbara ju won lo o ise ye mena
0: pe awon ti won n dibo abele gbogbo ilana to le wu ki won o lo agbara ara won ti loyun
2: agbara ara won ni
0: ṣugbọn gba ta wa o ba di gbogbogbo àwa náà lu agbára ta ní gẹ́gẹ́ bí aráàlú láti yan ẹni tó wù wá ọlọ́run sì bá wa ṣe ń rọrùn. Ẹ ṣeun. Diamond 88.7 FM ni o. Adelebare ti ọjọ́ Àlàmísì Thursday. pẹ̀lú Shanko Alaji. Sheyi Jacob Akobi ló ń dilé de Shanko ní rọ̀lẹ́ tòní. Hello.
3: Ẹkú
0: rọ̀lẹ́ sà.
3: Ẹkú ètò.
0: Ẹ ṣeun.
3: Àṣírò látòsí lè jẹ ọ̀gá àbí Akobi.
0: Ọ̀rẹ́ mi. Ǹjẹ́ ẹran fa.
3: Ọ̀dà
0: olóhùn sí gbogbo rẹ̀ rọrùn. Èyí tá à ń bá bọ̀ yìí, kí ni èrò yín lórí direct primaries àti consensus tí àwọn ẹgbẹ́ òṣèlú lò nínú ètò ìdìbò abẹ́lé wọn? Hello? Bàṣírù.
3: Ẹ̀rí kọ́ lọ́kọ́ sànú wa. Gbogbo ẹja fi gbẹ̀ lọ́rọ̀ lọ́wọ́. Ẹ̀rí kún ọ̀tọ̀rọ̀ ni àkáǹtó lábẹ́nu ni tí wọ́n ṣe ń bẹnu wọn.
0: Rárá o, wọ́n ìjọba ń gbọ́ gbogbo ní àwọn wífa.
3: Bẹ́ẹ̀ni bàbá ẹja sòtọ́rọ̀ sẹ́rí ọ̀nkìn àlà yóò fokọ̀ lẹ́hàn. Àlà yóò fokọ̀ lẹ́hàn. Orí ìjọba di jọ́ọ̀bù náà ẹni tó kálukú bá lákìrẹ́ ni sáré náà tẹ̀ka fún. Tí bàbá wa sì tún tẹ̀ka náà bí ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ tán ní ọlọ́run tí wọ́n sọ tán. Lọ́lọ́ba tó jẹ́ wọn tó ń kẹ́ tó ń rìn jẹ. Ṣé bá nìkẹ́ kò ti dá ṣe?
0: Láìsí kínní búlọ́ọ̀kù mọ́sínì. Láìsí ẹ́ńjìnì jẹnẹrétọ̀ wọn ò lè ríǹgì kankan. Bàṣírò ni ọlọ́mọdé wọn ríǹgì rẹ̀. Wọn ò lè ríǹgì kankan. Gbogbo àgbáyé kódà kò sí orílẹ̀-èdè àgbáyé tí ò fẹ́ nífẹ̀ẹ́ sí pé a jọ wo bí ètò ìṣèjọba àti ìdìbò ètò ìdìbò gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe lọ. Hello.
4: Òkè ẹ kúrọ̀ lẹ́sà.
0: Ẹ kúrọ̀ lẹ́ o, à ń dá yín lóhùn o. Ẹ̀rọ̀ra.
4: Àdẹ̀kí ẹ kú ọdún àmì ọ̀sọ̀pọ̀.
0: Àmì o, orúkọ yín, ìbí ẹ ti ń pè wá.
4: Aláàjì ọlọ́pàá ẹlẹ́ran látò kìtì púpà.
0: Òkìtì púpà.
4: Bẹ́ẹ̀ni bọ̀dẹ̀ àwálé ọdún ni.
0: Rẹ bọ́ra.
4: Ẹ̀lẹ́ bàbá.
0: Ẹ̀rọ̀ra sà.
4: Ẹ̀sà ẹ̀kú ètò.
0: Gbogbo àwọn ti wà nílẹ̀ kálẹ̀ ń bẹ̀ nǹkan o.
4: Àlàáfíà mọ̀ra ni wò mọ̀ kálẹ̀.
0: Ìkálẹ̀ ìlàjẹ àpọ́ì àkótógbò. Ìjọ.
4: Ọmọ ọbẹ̀ wo wa.
0: Ẹ tẹ̀síwájú. Kí lè ròyìn lórí ntẹ àná sáfẹ́fẹ́ yìí.
4: Ẹ̀sìn bàbá.
0: Yes sir.
4: Tẹ̀rí direct primary àti consensus. Tá a bá ní ká wò méjèèjì kò séèdì ò dá. Tó bá jẹ́bi tí àfòótọ́ ọ̀nà ṣe. Tẹ̀wọ̀n gbé tá a bá ní consensus nsìn gbogbo wa finú konú bí agbájá báyìí ẹja gbélé yóò sojú wa dáadáa. Tá a bá wá rí ẹ ṣe ọ̀dà ẹ̀jẹ̀ á máa lọ dàrẹ́tì o gbogbo ẹni bọ̀dì tó bá ní.
0: Gbangba làṣà ta.
4: Ẹ̀jẹ̀ á máa lọ. Pọ̀tì ẹ̀jẹ̀ á máa lọ primary yẹn. Àtẹ̀mọ̀ pé gbogbo olùkọ́ ni ó dìgbò àwọn executive gan ni ó dì.
0: Àti àti àṣà lẹ́tọ̀ tí àdìdìbò ọmọ ẹgbẹ́ òṣèlú yẹn ni wọ́n.
4: Àwọn lẹ́tọ̀ tí ó dì. Àwọn yẹn báyìí nísìnyí àwọn yẹn ó ti dàbí ìgbà pé àgbẹ̀ tó gbin àgbàdo. Ẹ mọ̀ pé ó ti mọ táìmù tí èrè oko rẹ̀ ọ́ jáde.
0: Bẹ́ẹ̀ni.
4: Irú àwọn tí ó dìgbò yẹn nísìnyí àsìkò èrè oko tiwọn nìyẹn. Tí wọ́n bá rí pé wọ́n bá fi òótọ́ ṣe. Wọ́n ní agbára owó ò ní jẹ́ agbára fún wọn. Béèyàn kankan gbówó wá. Kò lè ra ẹ̀rí ọkàn wọn. Ẹni tí wọ́n fẹ́ yẹn òun ni wọ́n á dìbò yẹn fún.
0: Bẹ́ẹ̀ni.
4: Ọ̀pọ̀ tí ńgbà tí wọ́n bá rí òbítíbitì owó. Ọkàn ó ṣe ń jì.
0: Ìyẹn ní ti direct primaries lẹ́ ń sọ yìí o.
4: Bẹ́ẹ̀ni ní ti direct primary yẹn. So àwa náà mọ̀ ń pa ẹ̀ díẹ̀. So Ọlọ́run ni kò sànú wa.
0: Tẹ bá wá ní kẹ tiẹ̀ wá wò ó níwòye tí ó sì tún fẹ́ẹ́ dà àbí ju àwọn oríṣi ìlànà míì lọ.
4: Bẹ́ẹ̀ni tó bá jẹ pé abáfòdodo ṣe.
0: Abáfòdodo ṣe.
4: Gbowó
0: ò bá gba ẹ̀rí ọkàn wa.
4: Ṣé tó bá wo ń kálukú sẹ̀mọ̀ pé òun la máa dìbò fún
0: abáfòdowó.
4: Òun lọ fà ìlú òkìtì pupa gangan ni mò ń gbé. Gbogbo ìpínlẹ̀ Ondo ìmìnira aṣíwájú Kọ́là nípínlẹ̀ Ondo pátápátá.
0: Ó pọ̀.
4: Òkè yín bàbá o.
0: Ẹ̀rọ̀ra sà.
4: Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ sọ.
0: Àmì.
4: Ẹ kú ètò sà.
0: Ẹ bá ṣètò bá ṣe tètè rọ́bà ọ̀rẹ́ jẹ́ o.

0: 0913655952. Hello. 0913655952. Hello.
1: Ẹ kú
0: ètò.
1: Ẹ ṣeun. Ẹ kú ìdílé bù.
0: Oh, da, ẹ ṣeun gan ni.
1: A sọ fàlájì o pé gbogbo àwa tá a pè á retí ẹran wa o.
0: Kò sí wàhálà. Ẹran kìnní lòun fẹ́ pa fún ọdún. O ti wa ẹran ti wa tukun ẹran ti sa wo gbo ẹran oun ni won wa bayi ẹran kini un kini iwoye yin
1: cheri gebe si ba oyan se soro lataaro o ko da pe awon eyan fe gbagbo ninu government mo mo lu pati awon a fe mo boya consensus lo da abi electo àfẹ́ gbàgbọ́ nínú gọ́ọ̀mẹ̀ntì mọ ohun ló fà tó bá a sọ pé consensus ló dá àmọ́ ìta bá bẹ̀ bá a sọ pé election ló dá àmọ́ kẹta máa bá bẹ̀ àdá ẹ̀rí pé wọ́n ṣàlejò nọ́mbà tí bàbá tuntun kúrí.
0: Ìwòye tí wọ́n nìyẹn iye nọ́mbà yẹn náà kò tí kọjá iye ọmọ ẹgbẹ́ wọn.
1: Nǹkan tí mò ń sọ náà nìyẹn pé kò yẹ kí ìjọba bá dáa kò yẹ kí challenges wà lórí nọ́mbà tí wọ́n rí àìfẹ́ gbà wọ́n gbọ́
0: ọjọ́ ti ń ribi àná òòrùn ń ribi àti wọ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbà wà lórí ètò yìí àdélébáre ti ọjọ́ àlàmísì pẹ̀lú Sanko Alaje. Bà ṣe ń kásẹ̀ ètò ọ̀hún lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ fún tòní. Akí ìdílé Amúgírí. Lókè lélẹ̀ pé wọ́n kò múra ìgbéyàwó ọmọ wọn. Tí ó wà yíjọ kẹsàn-án léyà olóòmọjọ́rú. Alájọ ọlọ́mọdà ni àwọn kìí o. Títí ìjọ mẹ́jọ tá a mọ̀ fàyọ̀ pàdé. Tẹ̀yìn àti Sanko tẹ́jọ mọ̀ pàdé. Àwọn Sanko gbọ́dọ̀ lọ bí kankan ń padà bọ̀. Gbogbo bí ó bá lé ẹran wọ̀, àjọ ṣe ètò ti aago mẹ́fà sí mẹ́fà bọ̀ ni. Ẹ̀yìn ti àgbẹ̀lérè ẹ mọ̀ kẹ́tí sí rédíò yín. Ẹ mọ̀ ikú ò ní Diamond 88.7 FM Ìlọrin. Ẹ̀mí ní sí ní tòótọ́, Olóyè Dé. Ṣèyí Jacob.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Yeah, what's up, people? Reminisce in the building. I'm Jack Deep. You're tuned in to Diamond 88.7 FM. We learning even that in law poly. Don't touch it.
1: Fedobin Ion and care. It's good for your body.
2: Wake up. Feel strong. Feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: Ikanni toja lejako to takari aye.
4: Gbogbo ani gboro ti mo ki lo nga bun. Aspapa o mo pope oni moji. Igba ti gbangba to wa degun gedere.
3: Ayo ati idunu yin lo je wa logun. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
5: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ. After working,
3: àní nínú ohun gbogbo, ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
8: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kọ̀kọ́ tó wà nínú ìròyìn náà. Atiku ṣe ìpàdé papọ̀ pẹ̀lú Amechi lẹ́yìn ètò ìdìbò kó mẹ́sìn yọ ẹgbẹ́ òṣèlú ADC fún ipò ààrẹ. Àwọn ẹ̀míà méjèèjì ìlú Kano fagilé ètò ìdọ́gba àtọ̀dún iléyà tó yẹ kó wáyé ní ìlú Kano. Ayẹyẹ ìdọ́gba àti ìlú Ìlọrin tọdún tá a wà yìí ló ṣe àfihàn oríṣiríṣi àṣà ìlú Ìlọrin. Ní ilé òkèrè, iléeṣẹ́ ológun ilẹ̀ Armenia ṣíṣọ lójú àwọn ohun jagun ìgbàlódé rẹ̀. Àgbá bọ́ọ̀lù bíbí ọmọ ilẹ̀ yìí yóò gba bọ́ọ̀lù fúnlẹ̀ South Africa fúngbà kọ̀kọ́ nínú ìdíje àgbáyé ọdún tá a wà yìí. Ẹ kúrọ̀lẹ̀ akíwà pé akópọ̀ pọ̀ṣinṣin léyà tó wọlé dé ọ̀pọ̀ rẹ̀ ò ní àṣelàyé. Ìròyìn àgbáyé rẹ̀ láti kàyìn Diamond 88.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ìròyìn yìí ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ kú inú ọ̀bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
9: You need to sue me, man, along. Kiko rẹ ní opportunity by my ex in Japan.
10: O le ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́, àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè jápa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
7: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìbọyín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
8: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ̀rẹ̀. Olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ Atiku Abubakar lónìí ló ṣe ìpàdé papọ̀ pẹ̀lú alátakò rẹ̀ nínú ètò ìdìbò kò mẹ́sìn yọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹni tó ti fi ìgbà kan jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi. Atiku ló fi ẹ̀yìn Amechi janlẹ̀ nínú ètò ìdìbò kò mẹ́sìn yọ ẹgbẹ́ òṣèlú ADC tó wáyé fún ipò ààrẹ. Amechi ló ti tako àbájáde èsì ìdìbò ọ̀hún kan tó kéde rẹ̀. Àmọ́ Atiku nígbà tó ń sọ̀rọ̀ kété tán kéde rẹ̀ ṣàlàyé tó sì ké sí Amechi àtàwọn tó kù sínú ibi kan ṣùgbọ́n rẹ̀ fún ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí tó wáyé. Ẹwẹ́ ìpàdé tó wáyé lónìí kò sí ìsẹ́nikẹ́ni tó mọ̀ kan tán pẹ̀ kẹ́lù àmọ́ ṣe Katiku máa ké sí Amechi kó ṣèrànwọ́ fún nínú ètò ìdìbò ààrẹ ilẹ̀ yìí tí yóò wáyé. Nínú ìròyìn mìíràn, akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú alátakò Nigerian Democratic Congress NDC ọ̀gbẹ́ni Ọ̀sà Director ti ṣàlàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti gbégi dínà àwọn olùdíje ká má lọ lo òkìkí Peter Obi àti Rabiu Kwakwanso láti borí nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Nígbà tó ń sọ̀rọ̀, pẹlu awọn oniroyin loni ndc tẹsiwaju ipe awọn ti kọ ẹkọ nipa nkan to waye papa julọ so bi se liberal party ni odun 2023 gẹgẹ bo se won se tan lati se ajewo fini fini fun awọn omoye ẹgbẹ oselu ndc o wa tenumo pe isuri ndc lo je egbe se latako terese wale lorilede yi ni ilu kano awon emia mejeje tanjo ni fanfa lori apere ti ilu kano muhammadu sanusi elekeji ati aminu adoba yero ti kede kon ti fagele eto doba odun leya to epoye nipinle ohun fonu ta waye won se kede na ninu atejade ototo tawon mejeje buwolu latari eto ebuwa eto abo papa julo tawon mejeje ba se doba ototo gẹgẹ bi awon emia se gbese na lati fagele eto ohun kan ba se ifanfa ti o be sile papa julo lati je ki alaafia rese wale nigba popo sisin odun leya ni ipinle kanu doba ti ilu lorin ni won ti salaye re pe oni o nse afihan ife ati isokan laarin gbogbo awon eyan ton gbe ilu lorin balagun alana mo ti ilu lorin omowo isma atolagbe abubakar salaye nibi ayeye doba ilu lorin todun ta waye to waye ni baseball park ni adewole ni ilu lorin gẹgẹ bi o se wi eto lododun ohun oni o nse afihan ife to wa laarin emia ti ilu lorin omowo ibrahim sulu gambari ati gbogbo awon eyan ilu lorin ikalara awon omo bibi ilu lorin to kopa ni ayeye ohun omowe abdurashid suleiman omoda saraye doba gẹgẹ bi ayeye to n fi lede orisirisi asa ati se papa julo to ye pe awon omo ilu lorin kakiri agbalaye ni won ma n kopa ninu re o tesiwaju pe doba o ni o ti di o ma ni gbagbe fun awon eyan ilu lorin ninu oro ikini kabore alagagmo doba ti odun ta waye tun je damasani ti ilu lorin onimero suleiman yaya alapansapa dupe lowo emia ti ilu lorin gomina ilu gomina ipinle kwara ati gbogbo awon eyan tan owo si won fun asere doba odun ta waye akoroyin kan damo ti ilu lorin abedun akirumi to wa nibi eto won salaye pe doba odun ta waye oni won kolede orisirisi asa ilu lorin papa julo gugun esin awon jankan jankan to pa nibi doba odun ta waye lati emia ti ilu lorin omowo ibrahim sulu gambari balogun gambari alhaji muhammad aliyu adebayo mangaji are alhaji shuhaib are musubar balogun fulani alhaji sadiq abubakar balogun ajikob

0: gúsùn owó tó jẹ́ pé ó fẹ́ tó tírílíọ̀nù méjìlá náírà gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ ilẹ̀ nàìjíríà ó ní ó ń kojú ìpèníjà tó ń pa wọlé ní ẹ̀ka epo rọ̀bì pẹ̀lú bó ṣe jẹ́ pé tó ń pèsè sí ó ti pọ̀ sí i àpọ̀jù nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí i pé ó mú àtúnṣe dé bá ìlànà owó orí pàápàá jùlọ ní ẹ̀ka epo rọ̀bì. ní abala ìròyìn àwọn àmúlùdùn ọjímì òṣèré orí ìtàgé ọmọlẹ̀ yìí emeka ike ti kéde róńgbà rẹ̀ láti díje fún ìjókòó nílé ìgbìmọ̀ àṣòjú ṣòfin ilẹ̀ yìí ike ló ṣe àfihàn ọ̀rọ̀ ọ̀hún nínú fọ́nrán kan tó lóde lọ́jọ́ pọ̀ ayélujára yóò sì díje fún ìjókòó ilé ìgbìmọ̀ àṣòjú ṣòfin láti ṣojú àwọn èèyàn ẹkùn dìbò àbújá municipal àti buhari lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc gẹ́gẹ́ bí ó ṣe wí ìgbésẹ̀ rẹ̀ ó ní láti rí pé ó lo ẹ̀ka ṣòfin láti mú àtúnṣe dé bá orílẹ̀-èdè yìí. síbẹ̀ ní abala ìròyìn àwọn àmúlùdùn a ṣe fọ́nrán kéékèèké àdẹ́rìn pòṣónú nílẹ̀ yìí ó tún jẹ́ olórin lawal michael nasiru tọ́pọ̀ lọ́kọ̀mọ́sí nasbo ti ké sí àwọn ọmọlẹ̀ yìí pé kán faradà fún àwọn ìlú mọ̀ ká pàápàá jùlọ ṣe ń dákẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú lọ́rọ̀ kan tó fi léde ní ojú òpó x rẹ̀ ó ké sí àwọn ọmọ ilẹ̀ yìí wípé ká má fẹ́nu tẹ́ḿbẹ́lẹ́ àwọn ìlú mọ̀ ká tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa òṣèlú ó ṣe alaye àti akawe ọ̀gbẹ́ni macaroni tán tábùkù rẹ̀ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú wá tẹ̀síwájú wípé púpọ̀ àwọn ìlú mọ̀ ká wọn ni wọn nígbìyà láti sọ̀tà gbangba lórí ọ̀rọ̀ òṣèlú ó wá ké sí wọn wípé kán wò wọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n dàgùn la sí ọ̀rọ̀ òṣèlú ó tẹnumọ́ wípé àwọn ìlú mọ̀ ká àwọn náà dàbí àwọn èèyàn ẹlẹ́ran ara bí àwọn tó ń tẹ̀lé wọn. ní abala ìròyìn eré ìdárayá ọmọ bíbí ọmọ ilẹ̀ nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ìmẹ̀ ọkàn ó ní ó ti wà lára àwọn àgbábọ́ọ̀lù ẹlẹ́nu 34 tó ṣiṣọ́ lójú rẹ̀ fún south africa fún ìdíje àgbáyé ọdún tá a wà yìí ọkàn ló ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ báyìí fún ikọ̀ anova ní ilẹ̀ germany bàbá rẹ̀ lọ́mọ ilẹ̀ nàìjíríà tí a gẹ̀ẹ́sì south africa ẹni ọ̀ọ́dún 22 ọ̀hún lọ́wọ́ south africa ní ìdíje àgbáyé ọ̀hún bó ṣe kópa nínú ìdíje afcon tó wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí. àsáré orí ọ̀dàn ọmọlẹ̀ yìí favour ofili yóò padà láti kópa níje orí ọ̀dàn bí ó ṣe kópa nídíje àgbà nínú ìdíje diamond league circuit tí ó wáyé ní ọjọ́rùú ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tá a wà yìí yóò kópa nínú sísáré orí ọ̀dàn àwọn obìnrin oníbùsọ̀ ìgbà ní ìlú rome ẹni ọdún 22 ọ̀hún ní báyìí ló wà ní ìpele ẹlẹ́kọ̀ọ́kẹ́lá àgbáyé tó sì wá kó pẹ̀lú àwọn aṣáré ọ̀dàn bíi ọmọlẹ̀ amẹ́ríkà tó gba amẹyẹ àgbáyé melissa jefferson wooden ọmọlẹ̀ amẹ́ríkà mìíràn tó gba ìdíje olympic oníbùsọ̀ ìgbà julie alfred láti ilẹ̀ st lucia àti aṣáré ọ̀dàn ọmọ ilẹ̀ gẹ̀ẹ́sì dina ashna smith ẹgbẹ́ ophelia ló pa nínú ìdíje ọ̀hún lẹ́yìn ìgbà tán fagilé èròǹgbà rẹ̀ láti máa sáré fún ilẹ̀ turkey. tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí a ka fún yín pé àtìkù ṣe pàdé papọ̀ pẹ̀lú amẹ̀chẹ̀ lẹ́yìn ètò ìdìbò kò mẹ́sẹ̀yọ fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú adc. a tún ka fún yín pé àwọn emir méjèèjì ti ìlú kano ti fagilé ètò durban tó yẹ kó wáyé nílùú ọ̀hún. a kà fún yín pé ayẹyẹ durban ló lọrin tọdún tá a wà yìí ó ní ó ṣe àfihàn oríṣiríṣi àṣà ìlú ìlọrin. nílé òkèrè àkàsìtì gọyìn pé iléeṣẹ́ ológun ilẹ̀ armenia ṣiṣọ́ lójú àwọn ìjà ogun ìgbàlódé tó rà níbi ayẹyẹ àyájọ́ ìgbòmìnira ilẹ̀ náà. lákòótán a kà fún yín pé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọmọ bíbí ilẹ̀ yìí yóò ṣojú south africa níje àgbáyé ọdún tó ń bọ̀. 1975 ó ní wọ́n buwọ́ lu ìwé àdéhùn láti ṣe ìdásílẹ̀ àjọ ECOWAS ní ìlú èkó látọwọ́ àwọn ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ní agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. tó ilé-òpin ìròyìn ọ̀hún nẹ́dú okòrè ni olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tù tó ká sí etí gbọ̀nyìn lekan si akiwa pe aku pa wasisin odun le ya opo re la se laye o daro
1: social media in me on my pretty by me. I'm blushing. Most your video you know ni let's update everybody. As you can see, I'm at Bola Kale Street. Cherry White House ni let be get black ni. Oh, if I go gone ni let me. Hey, but where it's my man say every morning ni my man shame ni 7 a.m. every day. Most your man keep fit lele yi. Every shape me ni can see over oh, my lo to yi.
2: O ma se o o si se be fowo ara re sile kun fole sura re lajinigbe lowo gbogbo n to ni se pelu korokondo aye re ati ara re lu ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru ke si se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
3: imoran yi lo n dete ti gbo yin lati ikoni diamond 88.7 ilorin
2: lawo lesson ni idahun si opolopo ebe lati fi kun awon ojo eto lawo lesson ni o ma waye ni gbogbo ago 9 ojo aiku sunday ojo osegun tuesday ati ojo bo thursday lawo lesson labala so sita
4: ni waye an ka to sun mi iku se ku fun mi pe pe ku rohun fun mi lati ni ke n bi ka je
5: mi o ma bojo ogun laye o
6: Ejo kini ti won ste bi mi pe awon mo to bi fun mi gan ikore ati nwa
2: gbianju ko so sita lori eto lawo lesun labala so sita lawo lesun lori diamond fm eto fun gbogbo ebi ko se magbo ni
7: lori kanni radio kan na pelu agbekale to tun ru gogo Diamond FM, Ilorin.
8: Ladies and gentlemen,
9: Diamond FM.
8: Listen to the music, relax, and have fun. All the hits.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ìránṣẹ́ ọlọ́run aláàyè olùṣọ́àgùtàn Moses Adémọlá Pupọ́ Ọlábá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: Bye, baby. There is
1: some- You want it? You got it.
2: All the hits. 88.7.
3: Diamond 88.7 FM. Oh, bon tarigi niwa. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

alẹ́. Ẹ kalẹ̀ ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú gbìyànjú. Àsìkò ọ̀lìdé. Ká tún máa kíra wa pé a kú ọdún. Ọ̀pọ̀lọpọ̀ ọdún aláyọ̀ báyìí láṣe lókè èèpẹ̀. Wọn ò ní fèmi àti ń ṣàwátì láṣe Ọlọ́run ọba. A ní parẹ́mayé lára. A ní sọnù sínú ayé. Bá a ṣe péjú sọdún ọdún yìí, a tún péjú sẹ́ẹ̀mí láṣe Ọlọ́run ọba. Fún gbogbo ọmọ mùsùlùmí pátákó. Fún gbogbo àwa tá ń bọ́ lọ́dún sọdún náà. Bá a ti péjọ sọdún ọdún yìí láti péjọ ṣe tẹ̀mí lágbára Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ká dúpẹ́ fọlọ́run ọba tó ní kọ́dún tọdún yìí kó tún ṣojú ẹ̀mí mi àti yín. Ká dúpẹ́ fọlọ́run ọba tó ní kó ní. Ọjọ́bọ̀ Àlàmísì Thursday tó gbẹ̀yìn oṣù karùn-ún kó tún ṣojú ẹ̀mí mi àti yín. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kárin kése lọ́lá kárin kése lórí ìtẹ́. Ọlọ́run ọba mi ti ń fi gbogbo ọba jẹ. Arélumọ bí owó àkèké tá a lára àgbà ìdá ọba Èkó. Ọlọ́run ọba mi ti ń darí afẹ́fẹ́ ọba ti ń darí òru. Ọba Sòro dì bí ìbàrà mẹ́ta. Ọba Sòro dì bí ọ̀tẹ̀ àdúgbò. Ọba Sòro forítù bí ilé oyin. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọba tó fẹ̀ kọjá fífẹ̀ tó jìn kọjá jíjìn tó gbọ́rọ̀ jọ wá sọlọ. Ó tóbi kọjá tóbi. Ibi tó o tóbi dé bàbá ẹnìkan ò lè sọ. Ibi tó o tóbi dé ọ̀run ọ̀gbà ọ́ ayé ọ̀gbà ọ́ ló ń ṣe ń gbénu wọn dé aṣọlá tó ń gbénu Adélébọ̀ ọ̀rọ̀ mọ́ tuntun. Ọlọ́run ọba mi tí ọ̀lẹ́wìrì ọba tí ọlọ́mọ ó wú. Arọ ni bó bá ṣe fẹ́. Olúmorí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run. Ọkán ṣoṣo araba ti ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú arọ. Ìṣú ńlá ti ń ta nínú olóyún. Ọlọ́run ọba mi tí ò ṣe dáṣọ bò. Ọba tí ń bọ gbogbo ayé tí ò fijọ́ kan búrò kiri. Ọba tó dàgbà dàgbà dàgbà tárúgbó sọ́dọ̀lẹ́. Ká bíọ́ ò sí Ọlọ́run ọba mi títí ń bẹ káyé ó tó máa bẹ. Tí ọmọ bẹ ń gbàtáyé kankan ò bá ní síbi kankan mọ́. Ní ti ń bẹ kí bẹbẹ́ ó tó máa bẹ. Yóò tún máa bẹ ńgbà tí nkankan ò bá bẹ níbì kan mọ́. Ọba tó ti wà káfà ò tó máa wà. Ọba tí ọmọ wà ńgbà tẹ́nìkankan ò bá mọ tí ń jò mẹ́gà mọ́. Ká bíọ́ ò sí Ọlọ́run ọba. Mo fowókọ Ọlọ́run ọba kí yín lálẹ́ ọjọ́ tòní. Ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ ètò láwọ̀lẹ́sùn lórí ìkànnì Diamond FM. Babatunde Azeez Olóyè wà lórúkọ tìtẹ̀mí MC Coded Ọ̀túnba Coded. Ọpọ̀n tọ́pẹ́ ń tàbí street light ọmọ tọ́pẹ́ ń tàbí òpó náà ọmọ ta tí wọ́n bí ìta tuntun túnra ẹ̀bí. Ọmọ ò ṣe é pààrọ̀ ní mí èmi lọ́mọ sáńdó ni ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú gìrìgìrì bí òjò. Ẹ̀túnka àlẹ́lẹ́ẹ̀dẹ̀ ilé nǹkan sí. Bóyá yìí ń ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́. Ètò yìí lọ́lọ́run mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ fún gbogbo àwọn tí àjọmọ èèyàn tá mí tó ṣe ṣe ká bára ní kòríta ń bo ni ń bá gbégbà tó ṣe ṣe ká bára wa ní kòríta bóòlà tí tọ́ tí fi yẹni tí fi yẹ lẹ̀ bóòlà tí hùwà tá fi ní ṣẹ̀yàn tá sì ní ṣe lọ́hùn odòòlà dọ̀rùn láásí tá fi rọ̀nà àbáyọ. Tó jẹ́ pé ọ̀pọ̀ ló ti wà nírú kòríta yìí tó ti fọ̀rọ̀ lọ ẹni tí ò yẹ ó fọ̀rọ̀ lọ ẹlòmíín fọ̀rọ̀ lọ ká ẹlòmíín fọ̀rọ̀ lọ abínú ẹni ẹlòmíín fọ̀rọ̀ lọ ọ̀tá tó rò pọ̀ rẹ lòún fọ̀rọ̀ lọ ẹlòmíín ẹni tó fọ̀rọ̀ lọ ló ṣí lọ́nà dọ̀la. Ọlọ́run ṣe ṣàgbékalẹ̀ ètò yìí láì ṣe pé ẹ dákọ ibi tẹ́ ẹ ti ń pè tàbí ó kọ tiyín gangan fúnra ara yín. Ntẹ́ ẹ kàn sí ni pé ẹ sọ ọ̀tá sórí ètò yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì gbà yín nímọ̀ràn lọ́tùn lósì ní gbogbo ẹ̀ka jẹ́ka. Ọ̀rẹ́ mi ṣì kó máa nífowó ṣe kọ́lọ́run ọba mi kẹ ní gbogbo àyè tó bá wà. Yóò pé béèyàn bá sọ́ọ̀ta lórí láwọlẹ́sùn tí ọba lágídí ọkàn yọ lẹ́nu ọ̀pẹ́. Ọlọ́run tí wá ń lo ètò yìí àwọn èèyàn sì ti ń lẹ́nu ọ̀pẹ́ ń bẹ̀ tọ́pọ̀ kí là ní dúpẹ́ fún. Bàbá ní ntẹ́yìn náà fẹ́ sọ síta lálẹ́ ọjọ́ tòní ẹ mọ́ tẹ̀tì ẹ mọ́ mẹ́rí nọ́mbà tẹ́ fi sọ́ọ̀ta rèé 0916 159 1011 0916 159 1011. Ẹ lè pè wọlé bákan náà ẹ lè lo WhatsApp message kẹ tẹ́ bí àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp bákan náà ẹ tún lè fi ṣe voice note lálàyé tó kún ẹ má wàá jẹ́ ọ̀pọ̀ púpọ̀ jù torí ìjọba àkókò àtàwọn tí ọba wa dá sí 0916 159 1011 ni nọ́mbà tó wọ bí tààràtà tẹ́yìn náà ò fi
tasi to lojo to ni te fi son ti en la koja ta won yin o si ba moran le e ja se ba ti ma se ko ba le ri bo ti ye ori ni daada mo nbo e ja to ba yi ta ba dari de la wole sun ojo bo alamisi thursday tojo to ni yo mo te waju mo nbo

0: tó ẹ káàbọ̀ padà sórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm nọmbà tẹyìn náà fi lè sọta gẹgẹ bí mo ṣe wí ṣáájú ò tí ì padà 0916-159-1011 a wà lórí facebook ẹ dákun ẹ mọ lọ ọbẹ lọ sọta látòrí facebook o torí ètò yìí ara n tó jẹ wá lógún jù ni pé káṣíre wa ó bò káṣíre ẹnìkọ̀ọ̀kan mọ́ tù torí ọ̀pọ̀ ọ̀rọ̀ la fẹ́ kí ẹlòmíì ọmọ pa wà ni tàbá wa gbéra wa sórí facebook tá a rojọ́ ọbẹ̀ tàbí tá a ṣàlàyé síbẹ̀ eléyìí ó ṣàfihàn hàn wá délédélé là ṣe ń pé ká pè tàbí ká lo whatsapp message tàbí ká fi ṣe voice note ránṣẹ́ sórí 0916-159-1011 ẹ̀jẹ̀ mú táwọn èèyàn ti sọ tàwa ká bẹ̀rẹ̀ sí ní yanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì torí ìjọba àkókò wa wọ́n ń bọ̀.
1: ẹ̀yẹ́ ẹ̀ka lẹ́ o orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ ẹ̀jọ̀ mo fẹ́ sọ síta ni o ọ̀rọ̀ yẹn ó ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí àǹtí mi ni ẹni yẹn jẹ́ so ó ṣẹlẹ̀ wípé àwọn àti ọkọ wọn wọ́n ti jọ depart ó ti máa pé bóyá bí like bí 6 years báyìí tán ti jọ ní misunderstanding nígbà yìí nǹkan tó dẹ̀ máa ń dìjà náà ni pé ọkọ wọn yẹn ti máa ń lù wọ́n jù to the extent pé wọ́n ṣáà lè cope pẹ̀lú ẹ̀ mọ́ o ni wọ́n ṣáà fi depart kúrò níbi tí wọ́n jọ ń gbé táwọn fi wá sí ọ̀dọ̀ ìyá wọn nígbà yẹn so nǹkan tó wá ṣẹlẹ̀ ń sì ni pé lẹ́nu bí ọjọ́ mélòó yìí wàhálà kan ṣáà ṣẹlẹ̀ ṣá tó ṣáà jẹ́ pé wọ́n ṣáà gbé ẹni yẹn ní ibi tí wọ́n ti ń ta ọjà tó jẹ́ pé wọ́n bá wọn jà ẹni tí wọ́n jẹ lówó wá páàkì gbogbo ọjà tí wọ́n ń tà ní ọjà to the extent pé àwọn èèyàn ṣáà bá wọn bẹ̀bẹ̀ ṣèṣe ṣíkọ ẹni yẹn ò ṣáà agree so ẹni yẹn ṣáà ni pé kan báwọn fi ọlọ́pàá kó ṣáà fọlọ́pàá mú wọn ìgbà tó ṣáà tó fi ọlọ́pàá yẹn mú wọn àtìgbà yẹn la ti wá ń pe ọkọ wọn ṣe ló máa sọ wípé òun ò ní owó dání pé kán tiẹ̀ yọjú tàbí kán tiẹ̀ wá mọ bọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀lì ẹni yẹn kúrò ní àgọ́ ọlọ́pàá torí wọn ò tiẹ̀ tọ̀nà pọ̀ rárá àwọn fámìlì ẹ̀ náà máa sọ wípé kò sí nǹkan táwọn fẹ́ ṣe ju pé kí àwọn lọ́ọ̀yà báwọn dá sí lọ nǹkan tí mo wá sí ń sọ síta ń sìn ni wípé bíkọ́sì àǹtí mi yẹn dẹ̀ ti sọ fún mi rí wípé ọkọ wọn yẹn ṣe ni ó máa ń fún wọn ní tó bá fẹ́ fáwọn ọmọ ẹ̀ ní owó ṣe ló yẹn ó jẹ́ pé ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ òun ló máa ń ṣẹ̀ǹdì owó yẹn fún tó máa ń ṣẹ̀ǹdì ẹ̀ fún wọn tẹ́mi dẹ́ máa sọ fún wọn wípé kán gbójú kúrò ń bẹ pé kò nítumọ̀ mi dẹ̀ mọ̀ wípé ọkọ wọn gan pé ó tún lè jẹ́ èèyàn tó máa burú débẹ̀ yẹn tó wá ń sọ fún wọn wípé òun ò lè ráyè láti wá sí ilé pé bọ́n ṣe mú wọn yẹn pé wọ́n á fi wọ́n sílẹ̀ pé torí kì í ṣe pé bóyá wọ́n pààyàn pé ṣe bí wọ́n jẹ ẹni yẹn lówó ni kẹ́ni tí ó dẹ̀ wá fi ọlọ́pàá mú wọn kó tó wá fi ọlọ́pàá mú wọn gbogbo ọjà wọn ló ti kọ́kọ́ kó tó yẹ pé ó ti di wàhálà tá a dẹ̀ pé náà tá a ṣàlàyé fún náà tí ò rí ẹni tí ì ṣe nǹkan tí mo fẹ́ jẹ́ káwọn ọmọ nàìjíríà bá mi dá sí ni wípé àkọ́kọ́ ná because nǹkan méjì ni mo fẹ́ jẹ́ káwọn ọmọ nàìjíríà bá mi dá sí alákọ̀ọ́kọ́ ná òun ni wípé ṣé ọkọ wọn yìí ṣé bó ṣe máa ń fi nọ́mbà bó ṣe máa ń ṣẹ̀ǹdì owó láti àkáǹtì ìyàwó tó wà nílé ẹ̀ ṣé ó dá bẹ́ẹ̀ àbí kò dá ìkejì òun ni wípé ṣé bí wọ́n ṣe wà ní olùsèṣàn ṣé kán jẹ́ kán kó lọ sí kóòtù ni àbí kán má gbé lọ sí kóòtù òun ni mo fẹ́ jẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí ní ìmọ̀ràn lé lórí torí mò ń rí sí láti máa gbọ́ rédíò yìí ní gbogbo ìgbà ẹ ṣeun.
0: ọ̀dà òun náà lẹ ti gbọ́ láti ẹnu arábìnrin yìí tí wọ́n ní àǹtí àwọn lọ wà nínú ìlàhílo yìí tí wọ́n sì sọ níta torí tàǹtí wọn yìí wọ́n kọ́ ilé ìránṣẹ́ ni wọ́n ní good evening sir happy hidal kabir more of it inshallah please I need your advice. My boss is disturbing me at work and I told him that I am married but I am a single mother of one and I told him he's not listening to me and if he see another person just talking to me he will confront the person if he's a man and I'm fed up with this man. I will have do voice note but he always listen to this program. Makiwa kuodun wọ́n sì lè há sí ọ̀pọ̀ rẹ̀ láyé àwa náà sì sàmí wọ́n ní ká dákun ká gbà wọ́n mọ̀ràn níbi tọ́rọ̀ dídúró yìí won ni oka awon ni bi ise in yo awon lenu nda awon laamu po n fe fe awon won ni olohun fe fe awon won laamu so fun pe ah wa ni won o le fe o pe looto a single mother lawon ta won lomo kan lowo awon o si le oko awon lomo kan lowo won laamu so fun pe a le fe ra a le fe ra won lo si yari kan le won ni ko ma ri okun ni ko ma ba won soro bayi ni won ni yo gba sori ni won ni yo si lo baru okunrin be ti o confront e pe a kilo de ton basoro kile jo nso won ni ru awon wayi si ti su awon won ni koda awon ibase voice note ka gbo ohun awon lale yi ni won sugbon ta won ba se won lo ga yi omo tori po na ma gbo eto yi pololu fe eto yi lohun na won ni ka dakun ka gba won moran kila won o se ta won fi bonu pa npe oga yi 0916159 1011 loju opo peter wobi 0916159 1011 ni number to obita rata tell you na si fili sota elu e kale e se un la wole sore o
2: yes aditula
0: oloye
2: oloye baba
0: e kale
2: ko jome tata
0: e se un
2: to mo bele to si fa mo tin si to le ri gi seri opolopo gabise
0: no
2: ma tin je kuku abe won o se mo anda fun
0: mm
2: seri pe o so fun ko enu le
0: ko loko nu le o ni single mother lo o da ko si nle oko
2: o da to ba ti wa ri be yen to ba ri o da mi fun se mi ko try
0: oda
2: like because ori wala ma po nbe se ni to ke le le bi se o gan ni le kon se te se tun
0: ben
2: o lo ana lo wo ko se ko to
0: adupe
2: recording da
0: adupe elu e kale o
2: pele en kale o
0: e seun chief e kale sa
2: aku odun o atu alara o
0: ami o
2: ase gba mi lagbara olohun
0: ami olohun
2: ere mi gan dey di la no mo fihun
0: to adupe
2: sorry omo bi yan soro kan yin ni esun yese o oga re lolu sere
0: fun
2: ara re so gini an ba de ti ye poju olo atlan e temi fun o lo je pe o ni ra oga ni ko fun gan lo fi abuse ni sile ko lo fi anu anu temi oda fun
0: Mm.
2: Oje dikele. Eshe. Ori go ba so be ni ko bo oga ni ba do ika do ika.
0: Mm.
2: Ke boju sile. Oga ye ma wa na Abuja mi ni.
0: Oja
2: ndi a me Abuja ni.
0: Ben.
2: Do ke yin aye re nu.
0: Eshe.
2: Oje dikele ni.
0: Eshe un chief mo duko popo. Eshe un. Elo e ka le o. E ka le la wole sun re. E ba wa gbo un oke di en tori Olorun. Elo e ka le.
3: E ka le so.
0: E seun la wole sun re o.
3: E ku eto so.
0: Adupe.
3: Oga eto ro yo le nun to to mo so po ti. De fa ke single mo da ko si le oko.
0: Mm.
3: Don da na mba ti re po mba so mba ba ko hala ba.
0: Mm.
3: To ba kan ti Olorun a tete le fu ti se ba se se.
0: Mm.
3: Ko fi se ka le na. Olorun a pe ti mi to da fu.
0: Oda. Oda.
3: Enji. Se ko lati Emirates ni.
0: E seun baba lati Emirates. Adupe o. Oda. Eje n dara be deka polo oja ka polo won tanta ti wa oni ta baba polo oja pa papapa ta darire lawo lesun eto yo ma te waju ani damu la se olohun oba mo nbo e ma ti sun orun buruko ni kun wa mo nbo
4: un fe similiti o n gba rere dokan ikoni diamond 88.7 fm
5: bumi baba le anipa

0: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó lé téèyàn ò ní kábàámọ̀ ó nílera òun àti àlàáfíà ọmọnìyàn iléeṣẹ́ jẹ́ kó dìtẹ́ gbé àlàáfíà òun lọ́wọ́ náwà lé agbá pẹ̀lú mi a máa ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú déédé àkókò ìsá.
1: Alátiléeṣẹ́ Jerry Gold ni àkókò yìí.
0: Yes sir.
1: Ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà.
0: Ok.
1: Àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa,
1: fún àlàáfíà àgọ́ ara wa,
0: tara ofin bí bó ṣe yẹ kó rí.
1: Bẹ́ẹ̀ni òun ni mo fẹ́ ká discuss.
0: Àwọn product wo ni? Yes sir.
1: Alákọ̀ọ́kọ́ V-Mass Ganoderma Coffee. A máa ń pè ní Ganoderma Lucidium Coffee.
0: V-Mass Ganoderma Lucidium Coffee.
1: Bẹ́ẹ̀ni láti ìlú China ni wọ́n ti ṣe kọfí yẹn wa.
0: Iṣẹ́ kíni yẹn sí
1: sa? Kọfí tó ní caffeine
0: nínú kò ní caffeine.
1: Rárá o, it's Ganoderma Lucidium Coffee. Ó máa ń boost immune system.
0: Ó máa ń boost immune system èèyàn.
1: Ó dáa fún liver wa gan.
0: Ó tún dáa fún liver, okay.
1: Then ó dáa fún blood sugar.
0: Blood sugar.
1: Tẹ́wá rẹ̀ tó wá ṣe wàhálà lọ látàárọ̀ tó fẹ́ sùn. Ẹ jẹ́ kó mú Ganoderma Coffee kọ́ ra po torí tíì ni.
0: Okay.
1: Ó gbé ìlú rẹ̀ kọ́ lọ sùn.
0: A ṣe wàhálà látàárọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: A wá fẹ́ sinmi lálẹ́.
1: Ìyẹn ni anti-stress bẹ́ẹ̀ni.
0: Kéèyàn
1: kọ́ fi ẹgbẹ́ ìlú rẹ̀ kẹ́ sùn.
0: Omi tó lọ́wọ́ ọwọ́ dí àbí tútù.
1: Omi tó lọ́wọ́ kẹ́ fi po. Okay. Ṣeré.
0: Okay.
1: Ẹ jẹ́ lọ́wọ́ gọ́ọ̀gù kẹ́ wo àwọn iṣẹ́ tí Ganoderma Lucidium Coffee tó ń ṣe. Là ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tẹ́ ní ìpèníjà ojú. Tẹ ti náwó.
0: Ìpèníjà ojú.
1: Bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ ti dé báyìí o.
0: Okay.
1: Bóyá glaucoma ni. Bóyá cataract ni. Èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tí ì lọ.
0: Tí èyí tí ì lọ pátápátá.
1: Okay. Ilé-iṣẹ́ double plus. Mo ti dé Nàìjíríà báyìí.
0: Okay.
1: Àwọn ni wọ́n ń ṣe quantum eye glasses. Glasses yẹn ẹ máa ra.
0: Okay.
1: Ó máa correct ojú yẹn.
0: Ipò yòówù tójú yẹn bá wà.
1: Ipò yòówù kọmọṣá ìwà ní wẹ́ẹ̀mà
0: tó tí ì lọ tán.
1: Bẹ́ẹ̀ni so máa correct ojú yẹn.
0: Ok.
1: Ifá glasses yẹn ó wà transferable.
0: A lè lo. Kátó fẹ́ lò mí. Bí n bá lò tó ṣiṣẹ́ fún èmi tán, mo tó lè fún ẹ lò mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kátó kú omi glasses yẹn, bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: Ní wẹ́n ìgbà tí ojú yẹn ò bá ti fọ̀. Tó sì ń rí òye náà pé bàtà wọn múná dé
0: Okay.
1: Tá a bá ṣe ìròyìn náà wọn kí wọn rà ó máa correct ojú yẹn be it cataract glaucoma or any kind of eye problem.
0: Okay.
1: Nǹkan tó ń wà fún nìyẹn.
0: Okay.
1: The glasses is 320,000.
0: 320,000 naira.
1: Bẹ́ẹ̀ ni.
0: Okay.
1: Ilé-iṣẹ́ kan ṣoṣo ló ń tà ní Nàìjíríà. Tẹ̀wádìí ti fẹ́ rà ẹ pè wá a máa ọ̀dà ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan.
0: Yóò dé. Okay.
1: Ẹlẹ́kẹta ó ní àmọ̀sí say no to malaria.
0: Ká sọ pé rárá sí ibà
1: èyíkẹ́
0: irúfẹ́ ibà tí ibà jẹ́.
1: Mela wan introduce you V-Mass mosquito repellent.
0: Ok ogun ẹfọn nu o.
1: Ogun ẹfọn ni o.
0: Ok.
1: Ṣùgbọ́n wọ́n ṣe bí perfume. Kẹ́kẹ́ na spray sí ara yín.
0: Bí perfume olóòórùn dídùn náà ṣe ṣe.
1: Bẹ́ẹ̀ni òórùn rẹ̀ ò kí ń pààyàn lára láti ìlú China láti kó wọlé.
0: Òórùn rẹ̀ ò ní láìfi kankan. Kò sí ń fi mí mú pẹ̀hẹ̀pẹ̀hẹ̀ yìí kọ́.
1: Rárá ìgbà tẹ̀ lè lò ó.
0: Ok.
1: Ní bedroom yín ni lórí àwọn ọmọ ní traveling ẹ fi sinu mọ́tò yín.
0: Ok.
1: V-Max mosquito repellent.
0: Ok.
1: Gbogbo tẹ wà ní ìlú Ìlọrin tẹ bá fẹ́ ra repellent yẹn ẹ lọ sí ọ̀dọ̀ Chupet Cosmetics. Chupet Cosmetics yẹn wọ́n wà ní Taiwo Oke.
0: Ok.
1: Ibẹ̀ ni wọ́n wà.
0: Ok.
1: Ṣé wàá rí àwọn oògùn tí mo ti pe lówó ṣáájú yẹn. Èmi ni mo fẹ́ ra Ganoderma Coffee.
0: Ganoderma Coffee.
1: Àti mosquito repellent yẹn.
0: Àti mosquito repellent yẹn.
1: Ṣeré eye glass. Ìyá correct yẹn nìyẹn o.
0: Ok.
1: Eye glasses yẹn. A máa bá yẹn ọ̀dà rẹ̀ léṣe wa ni.
0: Ok.
1: Ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma Coffee.
0: Coffee.
1: Àti mosquito repellent. Ó wà ní Aromakeyi Pharmacy.
0: Okay.
1: Níwájú Air Division. Ó wà ní One Step Pharmacy.
0: Okay.
1: Ní Sunbay.
0: Okay.
1: Number 3 Oro Road. Akọ́lápọ̀ Moye Plaza off Taiwo Oke Ìlọrin. Gbogbo ọ́fíìsì mo dárúkọ yìí lùlọ ni pátápátá ni wọ́n wà.
0: Wọ́n wà.
1: Ẹ mọ́ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tẹ́ a fẹ́ ra mosquito repellent nìkan. Ẹ lọ sí Chupet Cosmetics.
0: Ni mosquito repellent nìkan.
1: Nìkan ló wà níbẹ̀.
0: Okay.
1: Àwọn ètò kù yẹn ó wà láwọn pharmacy tí mo dárúkọ yẹn. A fẹ́ alágbàtà fún oògùn ẹ̀fọn yìí. Káàkiri ìlú Kwara State àti Nàìjíríà.
0: Ok.
1: Ẹ wá gbọ́ mi. Èyíkéyìí ìpèníjà àgọ́ atẹ bá ní. Bóyá sugar level yín ni. Bóyá BP ni. Bóyá inú egungun ara inú tí ń dùn yín ni. Àwa ní wellness package. Àwọn products tí ò ní chemical ta import láti China.
0: Ok.
1: Ẹ pè wá ìlú Ògbómọ̀ṣọ́ la wà. A wà ní Jerry Gold Wellness Center ní Odetomi Street.
0: Ok.
1: Odoru area ní ìlú Ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo náà lè pè sí?
1: Ibi tẹ bá wà a bá ń ṣe ewé ibi ìlògùn yẹn síbẹ̀.
0: Síbi tó bá wà.
1: A lè kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lò ó. Ẹ pè mí káàkiri WhatsApp sórí nọ́mbà yìí.
2: 08030 34 84 84 84 43 89 89 08030 34 34 84 84 43 89 89 àlàáfíà wa kò ní fi àfíà àmì àtọ̀pọ̀lọpọ̀ àmì. Wọ́n ní àwọn sì lọ ń pín ọkọ yìí ọkọ yóò ti ẹ̀ yọ àsìkò sí ẹwẹ̀ yín wò pé ẹ̀ fi ilẹ̀ ẹ̀ bẹ̀ ìbọ́jẹ́ lówó ní sọ́pà àyàn ni wọ́n ó padà fi ilẹ̀ won ni gbogbo igbiyaju awon koko yo ti ete lawon lo be won lawon ba awon family le so awon family ni ko si n toka awon oko re na ni e lo ba pe oko yi ko won ni eyin won egbe kan legbe keji be won ni gbogbo gba toko yo ba fo nje ranse sawon omo iyawo titi e to ti fe ni isin ni fi ran won ni meji lawon fe ka gba won moran le lori alakoko ni pe so boju mo bo si je pe iyawo ile titi e ni fo nje ran sawon omo re yi akoko nu eleyin keji kila won fe se soro anti awon to wa ni oro ago olopa lori oro pe oje nikan lowo ti won si ti pale oja re mo ti won tun gbo nkan sinu seli ka gba won moran se ka ni won fi won lekun won ma lo ile ejo ngba to ko re o ti ya si ni abi kini kun won se miji ji ti won ni ka gba won moran le lori re iyun lodindi eleyin keji la rabirin to pe ogo won ni bi ise indo won laamu in fe nlo npo won fe fe won pe to ba si ti re nikan kan pelu won ta won jo nsoro bayi yo binu tan ti o po ntan ti o ti o so di japan ni ki lo nba so kini ti lo da wa ti epo ki lo de kini to sele won la won o si fe ru nkan bayi pe kan takun ka gba won moran kini ka won o se 0916 159 1011 elo e ka le
3: elo
2: e ka le la wole son re o
3: yo lati bi o ta ni gbaju ni oluwa fe mi kalako
2: e seun alawa salako
3: awo da ti to yin ni o
2: en sunle
3: lori obirin to ni egbon o o fe ni se ni koko o ti owo njo fun yawo nu le re lati bi o fa mo mo se ni jana o ni oko eri lori oro yin ni o da suba obirin olorun lo ma nsanu gbogbo eyan oro di ti baba ti gba
2: Odo do oro.
3: Oruko mi ni Makinde Adu lati Lulesha.
2: E seun alawa Makinde.
3: Eni to ni pe iyawo ti oko egbon sesefe. Lo send owo sinu account iyawo iyawo e. Se ri arin yen. O se se ko je pe oko to fi gbogbo ara ni agbara gan ko je pe iyawo ko to e fe lo fe lo ngbe. Ikan
2: niyen
3: de niyen gan ko se gan to go use ko to ya ko kan won ju bi ko sa ti toju awon omo
2: e seun
3: ibi to ba wo owo ni ko wo ti wa
2: be ni
3: now ye o ye egbe to ni pe won ti folopa mu nkan ti won le se ni pe iru awon ti o je lowo yen o ye kan pe won kan yanju eni tun bi nu bi bo ti ma san owo yen
2: okay
3: nitori iru oko ti o da ti o jade si won to so yin pe ti o da si won yen o se se fun je pa gbara e o le gbe lati ba won da si
2: okay
3: o je pe o so kankan jan lowo e now eni to so yin pe ewon oga un fi lohun ipo fe fe un the best thing fun ni pe ko fi fe si le gbogbo gbogbo mi lo
2: so oda
3: ko so pe ko le da ko ri da si yen o
2: e seun e seun seun pupo fun da seyin lale yin adupe elo e kale o e kale ti wole elo e kale e ba n gbo won oke die ka won mo orile de yo le gbo da e kale la wole son re adupe amen amen o olorun amen
4: eri obirin to so kon ti ku nlo
2: beni
4: se ki lo se to ti ku nlo oko daburo e wa n ja fun mi
2: to
4: ọkùnrin wa rí ìyàwó mi
2: tó
4: fẹ lọ ó fẹ ó wá tó ń sanwó tún ìyàwó tó ń bá ṣe dáadáa wọn ní àìrí ara ayé bá sọrọ àfi rántí èrò ọrọ
2: bẹẹni
4: ara ayé bá dáa àní rántí èrò
2: òdodo ọrọ
4: tẹgbẹ yẹn bá dáa nígbà tó wà níbẹ
2: yìí
4: ta kò ní fẹ ìyàwó mi o ọkùnrin yẹn níwájú ẹ lọrun gbogbo ọkùnrin lèmi náà
2: tó
4: ń ṣẹlẹ ìṣèṣì náà tí obìnrin bá jẹ ní àyè tá a wà ní ọkọ àti ìyàwó a gbọdọ kí ẹ tara wa bẹẹ látọdún mẹfà sẹyìn
2: ìlú
4: sì dá lọdún mẹfà sẹyìn ìlú dá o ìyẹn bẹẹ tí ọkùnrin bá ń fẹ tí wọn bá tún bẹrẹ pé kò tẹ wọn lọrùn ìgbèsè tó lọ jẹ kó san gbèsè ẹsẹ láwọn mọlẹbí ọkọ ọkọ yẹn mọ ẹnì kejì tó sọ pé ibi tó ń ní iṣẹ sí ni pé ibi tó ń gbà jẹ lọwọ fẹ orí ọfẹ lórí gbà o kó gbà fún ọkùnrin ọgá iléeṣẹ yẹn tó bá sọ pé ẹlòmíín wà ń bá láti ta tó bá tún ẹgbẹ ẹnìyẹn lè pé é bùkátà o ó rí ìjà ìnibi tó ti ṣiṣẹ
2: kó
4: lọ bá ẹni yẹn
2: òrìṣà
4: tó bá lè gbè mí kó fi ń
2: bẹ ní
4: oníṣẹlẹ kó lọ bá ẹni tó fẹ lọ bá
2: ṣùgbọ́n
4: tó bá mọ̀ nípa nígbà fọ́pọ̀ yìí kó gbà fún
2: un
4: ní gbogbo aló máa gbà bíi sọ́ra yìí ti dáa
2: ẹ
4: ṣe ojú òní sí ni o dáadáa yín.
2: Àmì àdúgbò ẹ ṣeun fún dàsí ìyálẹ̀ ẹ ṣeun sà ẹ̀lú ẹ káàlẹ́ o ẹ ṣeun láwọ̀ lẹ́sùn rẹ o
5: ẹ káàtàrọ̀
2: àdúgbò ẹ
5: àdẹ̀kọ̀ yóò ní
2: àdúgbò ẹ.
5: Obìnrin tó ní ọ̀gá adéjọ́hún ni fẹ́fẹ́ mi
2: ò gbé dá ẹ ṣeun ẹ̀ sún lẹ̀
5: láàṣọ pé kò fẹ́ tó bá jẹ́ pé ó dé gbé bùkátà ẹ̀ tó bá jẹ́ pé ó gbé bùkátà ẹ̀ kò fẹ́ àwọn tó ń pè ní ìta yẹn ó yẹ kó ṣe náfẹ́ tẹ̀ jẹ́ kò àtọ ọ̀gá yẹn kanjọ jókòó kanjọ sọ
2: kanjọ sọ kó kúnná
5: èkejì tó dàbí ẹ ẹ dákun àwọn tó wà fẹ́ pè
2: kama
6: sorry ta oko ni arin atoko ni gun ni o

0: 5910111 lójú òpó òkúta wọ̀bí. Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
1: Ẹ̀kalẹ̀ kwétó.
0: Ẹ ṣeun. Sikoma. Ami, adúgbò ẹ ṣeun.
1: Ìkíni náà ò ní bàjẹ́ gbogbo àtá ń dá sí náà, ayé yìí ò ní bàjẹ́ o.
0: Ami o, ami o, ami.
1: Ẹ rí ètò yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Oko ètò yìí pọ̀ yá gbó yá jù ni.
0: Tó adúgbò fọlọ́run.
1: Ọba pè sórí ẹ tó ọba rí tolú sàn àjẹ́ pọ̀ ọlá gidi ni.
0: Tó ẹ ṣeun.
1: Tó èmi ń jẹ lórí ètò yìí o.
0: Adúgbò.
1: Mo ń jẹ lọ́wọ́ báyìí báyìí báyìí.
0: Adúgbò.
1: Sikoma mi fowó ṣe ló ń sọ̀rọ̀.
0: Adúgbò. Adúgbò.
1: Ẹrí obìnrin tó ní wọ́n jẹ oúnjẹ yìí ó jẹ owó ṣe kínní kan. Bí ò bá nídìí obìnrin ìjẹkùn mo lù ú. Ẹrí àárín ọmọ àtẹ̀wò. Sẹ́yìn náà máa dá pé wọ́n ń jà láyé kí ló karọ́ ọ̀run.
0: Àbí.
1: Tí ò bá ṣe kó bá nídìí ọ̀rọ̀ rẹ̀ ò tí ì lè kọ́ fámílì ìyàwó. Pẹ̀lú gbèsè tó jẹ. Ó ṣe é ṣe kọ́ kó pa rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjọ́ ti pẹ́ ọjọ́ àbókí ti pẹ́ ń sábò náà.
0: Bẹ́ẹ̀ni ọdún mẹ́fà.
1: Pẹ̀lú gbé aláti bí ẹni kẹfà. Wọ́n tẹ̀ wọ́n á fọ ọlọ́pàá.
0: Kìrìtì kékeré.
1: Ṣùgbọ́n náà o ń gbọ́dọ̀ bá ti di ọlọ́pàá báyẹn ọ̀rọ̀ níyànjú lọ náà nìyẹn. Yóò sọ ǹda pé kìkì àti ìdásánwó ni. Bọ́ kò bá yọjú ó ní ìdí o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tó dẹ̀ sọ pé ọ̀gá òun fẹ́ fẹ́ òun.
0: Bẹ́ẹ̀ni.
1: Pé àìdá kò fi sẹ́lẹ̀ tàbí kó fẹ́ ọ̀gá yẹn. Tọ́gà bá ti lè bí tó bá lè bá a sọ̀rọ̀ pé ẹgbẹ́ lè bọ́gà sọ̀rọ̀ pé ṣé yóò lè gbọ́ bùkátà látòkè délẹ̀. Torí pé ọ̀rọ̀ àti roko kúnlẹ̀ kó tó gbẹ̀ pàṣẹ. Orí síngun mọ̀dà pọ̀ ń gbòòrò
0: báyìí.
1: Bẹ́ẹ̀ni wà láì. Àìníwà. Àìní mi ò dá wọn lẹ́bi o.
0: Ẹ ṣeun.
1: Àdúrà owó gbẹ̀ pé.
0: Àmì adúgbò ẹ ṣeun ẹ ṣeun. Ẹ̀lú ẹ kalẹ̀. Ẹ ti wọlé o. Ẹ̀lú ẹ kalẹ̀.
2: Ẹ kalẹ̀.
0: Ẹ ṣeun láwọlé sùnlẹ̀ o.
2: Ẹ pẹ̀lú ẹ kú ètò.
0: Adúpẹ́.
2: Ó dára fún yín o.
0: Àmì.
2: Ọ̀rọ̀ tá ẹ̀ sọ lọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ti mọ̀ fẹ́ dá sí. Láti ibi tí ọlọ́mọ.
0: Ó
2: ti fẹ́ dá sí. Tẹ́lẹ̀ ẹni tí ọ̀gá ọ̀fẹ́ fẹ́ òun yẹn.
0: Ibà.
2: Kò sí kan tó burú bẹ̀.
0: Ok.
2: Àti tó bá jẹ́ pé ọkàn ọmọbìnrin yẹn ga kalẹ̀ fẹ́ ọ tí ò bá lè láìkì ọ̀gá
0: yẹn. Ǹjẹ́ ọba láìkì ẹ̀ ẹ ṣeun.
2: Tí ò bá kalẹ̀ láìkì rẹ̀. Orí tí ò bá láìkì rẹ̀ ó bá wọ ìwé ẹ̀ lọ kò ní ṣe é ṣe.
0: Bẹ́ẹ̀ni.
2: Tó bá yẹ pé ọ̀gá yẹn bá láìkì ẹ̀. Ọmọbìnrin Ìjọ kọsẹ́ bòmí.
0: Ọ̀dà.
2: Ìjọ tó bá ní àkẹta ní kíló kọ́ lọ gbàdúrà sí.
0: Ọ̀dà.
2: Láti gbàdúrà yìí tí wọ́n ti bá kó bọ́dà rẹ̀ mọ́.
0: Ọ̀dà.
2: Kò ní ìkẹ́tọ́ burú bẹ́ẹ̀ o.
0: Ọ̀dà.
2: Kò ní pé ọ̀gá ò déyàwó.
0: Bẹ́ẹ̀.
2: Kò ní oṣù lọ́kọ. Ṣẹ̀dẹ̀ ni kó kó wákàtí o.
0: Ọ̀dà.
2: Ẹ kú ìwé ìdára fún yín o.
0: Àmì o, àdúpẹ́ ṣeun ojú òní tẹ̀yìn náà. Àdúpẹ́. 0916159101 lójú òpó òpótọ̀ wọ̀bí tẹ́yìn náà lè bá ń fi gbà wọn tí wọ́n ti sọ́ọ̀tà àwọn méjèèjì yìí tí wọ́n ti sọ́ọ̀tà yìí tẹ́yìn fi lè bá ń gbà wọ́n mọ̀ràn pé tó báyìí ni kún ọ̀tọ̀ báyìí ni kún ọ̀tọ̀ ẹ sì lè fi ránṣẹ́ látòrí whatsapp message náà ẹ lè fi ṣe voice note ẹ tún lè kọ́ ránṣẹ́ gbogbo ẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni bẹ́yìn náà bá fẹ́ sọ́ọ̀tà ojú òpó yìí náà lẹ̀ lò 0916159101 lójú òpó òpè tẹ́yìn náà lè fi bá gbà wọ́n mọ́ra ẹ̀gbọ́ ṣé arábìnrin tó pọ̀kọ̀ ohun ìyà sóhun yìí lẹ́yìn ọdún kẹfà tí wọ́n ti wà lọ́tọ̀ọ̀tọ̀ tó wá ní wàhálà ọlọ́pàá báyìí ṣẹ́bi ọkọ ni àfẹ́bi ìyàwó ẹ̀lú ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ láwọlé sùn rèé. Ẹ ṣeun. Adúpẹ́.
3: Ẹgbẹ́ nípa tí ẹni tí mo fẹ́ ń yọjú ẹ mo sọ pé bóyá ọ̀gá àtẹ̀wọ̀nṣẹ́ ni tí mo sọ pé ẹ̀jẹ̀ fata da lára.
0: Tẹ́ ẹ sọ pé kí ni.
3: Ṣé ata da lára ṣé ó ṣáta wa kò da lára jọ.
0: Ata bíbó.
3: Kí a bá jẹ ata jù ló ṣe da lára ṣé ó pa kí ojú máa ta yẹn ojú máa jù.
0: Pé ṣé téèyàn bá ń jẹ ata pé ṣó dá a lára. Téèyàn bá ń jẹ ata nínú ọbẹ̀.
3: Ata tó bá pọ̀ jù àti tó bá pọ̀ jù nínú ọbẹ̀ tí ó da lára.
0: Ọ̀rọ̀
3: ni pé o kò da lára pé bó ṣe mo ti complain fún dọ́kítọ̀.
0: Lórí ètò yìí náà lẹ sì ti sọ. Lórí ètò yìí náà lẹ ti ṣèbéèrè yìí.
3: Ẹ mo ti tún jẹ́ ẹbí aláàtì ìsinmi àbí
0: ó ti ṣe bí ọ̀sẹ̀ mi. Ok ọ̀dà kò burú. Ṣé ẹ gbọ́ ìsìn táwọn èèyàn fún yín gbọ́ ẹ sọ́ta.
3: Ṣàárọ̀ mi ò gbọ́.
0: Ọ̀dà ẹ̀wọ̀n ò gbọ́. Oda, e ma iti

0: sùn lálẹ́ yìí, ṣe ti gbọ́ ẹ gbọ́ èsì lálẹ́ yìí.
1: Ẹ jọ ṣé ṣé ìyàwó méjì dáná ni àbí ìyá ọkàn náà lọ́lọ́ lé fún yàn náà bí o. Ìyá tó ń ṣe oúnjẹ fún yàn jọ rẹ̀ kí wọ́n máa pọ̀ kí a máa pẹ́ wọlé.
0: Ọ̀dà
1: ẹ
0: jẹ́ mú ọmú lẹ́yọ̀ kọ̀ọ̀kan, ẹ jẹ́ mú ọmú lẹ́yọ̀ kọ̀ọ̀kan, ẹ sọ tata, ẹ tún bèrè pé ṣé ìyàwó méjì dá àwọn èèyàn ó fi dáhùn sí gbogbo ẹ̀ ṣe ti gbọ́. Ẹ mọ́ sùn lónìí o, ẹ farabalẹ̀ káwọn èèyàn ò lè bá yẹn fi dáhùn sí ṣe ti gbọ́. Ẹ á nóòtì méjèèjì kalẹ̀ rector máa kọ́lẹ̀ o, wọ́n ní ṣe ata dáa lára, ṣé èèyàn lè máa jẹ lájẹ jù lè máa jẹ́ dáadáa. Ọ̀kanù ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní ṣe ìyàwó méjì dá abẹ́yọ kan náà lọ́lọ́run lè fún èèyàn. Ọ̀dà ẹ jáde ká polówó ọjà ká polówó ń ta ń ta tiwa ò níta, bàbá polówó tá a bá darí dé àmọ̀ ètò láwọ̀ lè sùn alábala sọ́síta ọjọ́bọ̀ alámísì thursday yọ̀mọ̀ tẹ̀wájú. Ẹ má yìí tí ì sun o, ọ̀run burúkú ò ní kun wá mọ̀ ń bọ̀.
2: Diamond 88.7 FM. Ògbóǹtarìgì ni wá.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣiyèsí fọ ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

ma fi ba ní àjọṣepọ̀, kò ní gbà fún mi. Mi dẹ̀ fi nǹkan kan dùn nínú ilé, ìjọ mi fẹ́ tó kankan dùn nínú ilé. Torí má tó bá bèèrè kan lọ́nà, má sojú sí mi nílé dáadáa. Bọ̀ bá tí kò ti pé àjọṣepọ̀ yá, kò ní gbà fún mi. Ó kàn máa máa ọmọ máa sọ pé rárá pé kò sí nǹkan kan. Ó gbé kinní kan bá bèèrè lọ́wọ́ ìgbìlú ilé-iṣẹ́ náà, kò sí nǹkan kan. Ìjọba fẹ́ káwọn ọmọ Nàìjíríà bá mi nímọ̀ràn pé ṣé ìfẹ́ wa tẹ̀lé máa lọ síwájú àbí bò ìjọ.

0: Eh, Pastor Fatunde ye ka le sa.
1: O ke ye ku se lu sa.
0: E seun sa.
1: Ki je ki mo la tori ya to soro nisin.
0: Mm.
1: Seri gbogbo nkan suru ni o.
0: To.
1: Ko si bi to da o.
0: Ola.
1: Ko de si bi to da o. Ti ko de di o ka lu ko manage ti e ni o.
0: Ododo oro.
1: O ka lu ko bi ti e lara ni o. E lo ra se suru.
0: Mm.
1: Seri won so kun ti n sagbere. A je ta won bi meji bi meta mo.
0: Mm.
1: Olorun je ki olota won lo ri ku e awon yen lo ma du gege bi eleri fun
0: yin.
1: Eleyin yen e wa wonu adura.
0: Mm.
1: Oluwa eni toko mi nfe je kon ma run sira won.
0: Mm.
1: Je kon won da bi opuko.
0: Mm.
1: Igbese ti yen kan ti mo ni ke yen kan gbe tolorun de gba fe niyan. Ki bi nde se oko e ti joko sinu le o.
0: Kabisi Olorun.
1: E gbo gbogbo eyin obirin toko yin ba ti sagbere. E je ki yen bi meji meta mo.
0: Mm.
1: Ko je bi eleri fun yin.
0: Mm.
1: Eleyin yen e wa wonu adura. Ki se ke ku lodo kan loku o won ti mo ma so pe ke yan ku lodo kan ni pe to ba ti nno yi gbagbagba gugu eh eh lo ra kuro se ri iran kun e lo n sagbere o me o support kokun ni sagbere bibeli gan o de lowo si go to ba ti di pe gbagbagba gugu e keru kuro se to ba di po ra gbere ni e fo kan lona re lowo e gbadura fun ko si bi to da o on ka lu ku manage ti e mi o suru le ma se o pelu adura de family house yen e to oko yin loju ke kuro nbe wrong place le wa yen
0: wallahi
1: e le gbadu oko yin eni obirin to ba tin gbe family house pelu oko odo na oko le ni condition abi to le ma bi nkan kan ba yen sha so e ti gbadura fun ona abayo so wrong place le wa yen e gbadura ko na ko la na abayo mo de gbadura ko jesus olorun alana abayo
0: amen jesus
1: se wa ri ti sikoma eni yen ti se sikoma lori ki sikoma ma gbowo eran lowo eniyan to ba so pe don o fe fun ko ma gba tori pe si ko ma so pe o ti seun lore e to ba de ti sori na lore n woto so e ti so fun e fi si le fun je e mura ore yin o le lati mo
0: o ti na jo
1: tori obire ti wo
0: beni
1: bi to bi ba de ti wo yo gbodo very very careful je nipa ibalupo e si ko de ti e gbodo ti mo fe so yi o
0: agboye
1: mo dẹ̀ mọ̀ pé gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ mi mo gbọ́ ètò kan lénìí lórí iléeṣẹ́ rédíò kan ìjà pé ìyàwó tó ń san owó ẹ̀ tí wọ́n san owó orí iṣu lọ́ka wọ́n gbé nǹkan lọ ọkọ kìí ṣe bẹ́ẹ̀ yẹn ń gbà fún but ọkọ máa ń ba fi gidi ba níbàálòpọ̀ ó dẹ̀ lọ rìpọ́ọ̀tù ọkọ eré mà níyàwó pé ọkọ máa lo 5 years lẹ́wọ̀n ẹjọ́ ẹjá ṣe sùúrù fúnra wa o àmọ ma lọra máa báwọn ìyàwó wa sọrọ ni o ìgbà tí mo tún gbọ program yẹn lẹnìyàn ẹrú tún bá mi ìyàwó téèyàn tún fún níṣu lọkà téèyàn tún bẹ ọkọ dèrò ẹwọn fún ọdún márùnún tó bá gbà fún ẹ lọra máa fi sùúrù ṣe ẹ dẹ sọ ẹlẹ ń ṣe ẹtọ yín ẹ wọ àwọn nǹkan tẹ ẹ kì í ṣe ẹ máa mú ṣáà ohun tí mo mọ ni pé wọn lọmọ oko tó fẹ jẹ búrẹdì kí ló kọkọ máa ṣe amúṣuwálé ṣẹ́ẹ̀rí ẹ lè máa bọ̀ kẹ ra àwọn oríṣiríṣi àwọn nǹkan mìdìmídì yẹn kẹrẹ wá fóbìnrin ẹsà àwọn ló kọkọ máa gbéra lẹ fún yín a máa gbọ pé ta lẹ́yìn ni máa yàtọ̀ alẹ́ ni máa le so ẹ jẹ́ ká máa to obìnrin lójú wọn ò burú wọn ò lé wọn wà fẹ́fíìsì a mọ̀ wọ́n ń mú bóyá ó ní nǹkan tó yẹ ká ṣe tá a ṣe bóyá láwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ká a gbé irú èmi sì máa kò sí ìgbà tí wọ́n sọ pé ó yá kí ìyàwó mi ò ní gbà sọ́nà máa kẹ́yìn ọ̀pẹ́ ìyàwó oníyàwó béèyàn bá ti sọ́pẹ́ ìyàwó oníyàwó kò sí ìgbà tí wọ́n sọ pé ó yá fẹ́ tó ò ní gbà o ṣùgbọ́n ẹ máa fọ́ sí ẹ o ẹ máa ní lára o ìkan ni mo sọ yìí o.
0: ẹ ṣeun àdúgbò púpọ̀ fún bẹ́ẹ̀ ṣe bá wa tún là wá lọ́yẹ̀ yìí 0916159 1011 mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ níwájú wárí náà ni àwọn èèyàn ti dá sí yìí ẹ̀lú ẹ̀ka lẹ́.
2: Hello, Mr. Aloye.
0: Ẹ mọ̀ ṣé ń wà Babalájíkẹ́.
2: Babalájíkẹ́ rẹ̀ náà ni ilé olúwa ọba ló ṣogbo.
0: Àdúgbò.
2: Ọlọ́yẹ wa.
0: Ẹ̀ka lẹ́ bàbá.
2: Ẹ kú ètò kò ní bàjẹ́
0: o. Àmì o.
2: Àkó àsìkò ọdún. Ẹ̀lò tẹ́ rí ọ̀rọ̀ sí alàgbà àsìkò máa sọ lẹ́ẹ̀kan. Nípa afúnilẹ́ran afúnilẹ́ran. Ẹnu ọ̀rẹ́ rẹ ní òbò. Ìyàwó tó fẹ́ dàrin wọn rú. Àwọn ní ọ̀wà fún ètò tó bí ẹ̀ ò ṣe ní jẹ́ kí ìyàwó dàrin wọn rú. Yóò pe ọ̀rẹ́ rí pinnu ọ̀rẹ́ mi. Nígbà tí ìrìn kan bá bàbá sọ wá lọ ní tójú fún ìyàwó rẹ. Ṣé gbogbo ohun tó a bá jọ sọ ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ kọ́ máa gbọ́ ni?
0: Àbí?
2: Ẹ wo tó ṣe ní ìsìn ẹwo bíi tí ìyàwó fẹ́ darí ọ̀rọ̀ gbà. Nígbà tí wọ́n ń ṣe sọ pé tọ̀ pé ló dé ní kọ́ yóò lọ rè dáwọ́ ẹran padà kọ́ lọ sanwó ẹran. Ṣé sì kó mà wá lè gbowó ẹran?
0: Àbí? Ìyẹn sì ló ń wò gbowó ẹran.
2: Òun ti sóore yìí ó ti sín tiẹ̀ ni.
0: Tọ́.
2: Tó ti yé.
0: Àdúgbẹ́.
2: Ẹ̀ ń

0: ni ajojo soro to re ba ni dandan la oda ko mun ti yawo wi na lo ogun le ko gbowo eran lowo re
1: o
0: lo ti ponu
1: aseun
0: oni ama bi o se wa sora fun ore un
1: tore
0: leyin o se ba ti bi oro laarin
1: be ni o
0: adura yin ogba o
1: ami adupe ese
0: gbogbo diamond olulu fe diamond mo ki o
1: adupe ese un baba aseun
0: ko ma mo ki o
1: adupe
0: ya to ko ra baba oniye gbogbo yin ni mo ki o
1: adupe ese un
0: adura wa gba baba laji ke ni lo awo baba lo sogo
1: ese un baba laji ke adupe ese un elo e ka le eh oda elo e ka le o
2: ele
1: tarifa e ka le lawo lesun re o
2: o ko tan
1: o adupe e seun
2: mo tun mo gba sun
1: ami o
2: e ba nti e seun
1: ona ngbo
2: e
1: seun
2: e ri ni aporo kagun afoje ni mo gbe le
1: be ni
2: e pa ti si ko ma re ni mo ti so ni
1: o ya
2: e je so ti me ka fun ni e ri ka ju ku lo bolo mo ri ya o to ba gbe sile e o bi pẹ̀lú ọ̀rẹ́ tí ó sọ fún ìyàwó rẹ̀ pé ó yẹ kẹ́ni ẹ̀yọ́ kò sì mọ̀ à ń ní lè sọ̀rọ̀ rẹ̀ fún ìyàwó yẹn náà
1: of course
2: ẹni bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ́bí tó bá sì dáhùn sọ́dà ni tó máa tàbí ọtọ́ tó tún mi lọ kí pé arọ́wọ́ yín o
1: àti kí ni ẹ ṣeun
2: ọba ti mọ
1: adúpẹ́ o
2: ọba ti mọ rí ìyàwó téèyàn fẹ́ pé ẹni rí tàbí pé kẹ́ni kò méjì.
1: Hello. Eh, mo si gbadun awon alaye won yi lo. Oda, elo e kale.
2: Kale e kale.
1: E seun la wole sun re o.
2: E se to.
1: Adupe.
2: Eh, ini ti mo do ja ki ni ti arabun ti o ba oga o se to ga e ni o pe pe.
1: Ah, ti ku lori eyin o meta mi si nbe waju wa nisin ni baba ti won pe yawo awon je ka won ba awon lajo sepo ti o pe ko si ko saaye. Elenkeji ni ababa ti won lawon fun ore awon leran ti ore awon so fun yawo re si wa n ba won pe afi ka won gbowo eran elenketa ni iya ti won lawon gbe family house pe odo baba ti ya oko awon lawon gbe toko awon si tun yale lati gba yi ti nkan si rogbo mo meteta ti n be won aju wa re tori ijoba akoko
2: eyin akoko na oke eyi ti ni ilawo won pa
1: ko ba
2: won ma se eyin ona leji lo pe
1: e se awo
2: akoko na akojọ pe obinrin o ti ni ojú mi
1: okay
2: to ba ti wa jẹ pe o ba ti ni ojú mi ki ọkùnrin yẹn ma wulẹ da ko wa ẹlòmíì tori ti ma n dààmú rẹ obinrin yẹn kò ní gbà
1: bẹẹni
2: ìta yẹn gangan kò ní wà lẹnu rẹ
1: bẹẹni
2: ọkùnrin yẹn ma wulẹ to pa ko ma wu wọn
1: ọdà
2: wọn ní ìran ní ọpa ní kì
1: bẹẹni o
2: kódà ní mọ̀ràn tèmi kó má sùn mọ́mọ́ ṣèkì yìí máa kó fún má sùn máa kó filẹ̀ èyí tó tẹ̀lé mi èyí tó níyàwó òun tó lọ́kọ̀ yìí
1: bẹẹni
2: ṣẹ́ni obìnrin yẹn kó fi sùúrù lọ́pọ̀lọpọ̀ ṣèkì
1: yìí
2: kò sí nǹkan tí mo ń gbẹ̀yìn àlè ìgbà náà
1: bẹẹni ìgbà ni ìjà ní gbẹ̀yìn àlè
2: tí bá ń bẹ̀ tó bá níṣẹ́ lọ́wọ́ kó fi wọ́n tẹ́ gbogbo nǹkan láyé ìṣẹ́ ìṣẹ́ àti àforíjì tí wọ́n bá ní sùúrù ní gbàgbé rẹ̀
1: bẹ́ẹ̀ni o
2: kó má wò ká kó má wà yẹ wọ́n gbòòrò oró ní oúnjẹ wọn gbọ́kàn kòkó ní ìtìjú ni tí o kò fi wọ́n lè
1: ẹṣẹ̀ rector náà ń gbọ́ live and direct adúgbò ẹṣẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o
3: ọmọ yẹn wà
1: ẹ ṣeun bàbá ẹ ká lẹ́sà
3: agbára fún
1: àmì o
3: programu aṣálẹ̀ wà ní jẹ́ ká ẹ ṣe mọ́
1: àmì o ẹ ṣeun sáké
3: gbogbo olólùfẹ́ ó pè é ogún díẹ̀ ní pé kò ní jẹ́ ìpín wa o
1: àmì
3: ẹrù kábíyàmọ̀ kì í tú pọ̀n ní jẹ́ ká wa mọ́lẹ̀
1: o àmì o
3: àpọ̀jọ àkú ìlú o
1: àmì o adúgbò ẹ ṣeun
3: ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn sọdún bá aṣojú ẹni wa
1: àmì jésù àmì o àmì o
3: mo fi apá kọkọrọ àdúrà iṣẹ ìránṣẹ wọn ní bàjẹ
1: o
3: àsọ fatunde gbàgbó oníyè ìyá sunkura gbogbo wa gbàjọ olólùfẹ ètò ẹrù tàbí amò kí n tú wọn ní gbé káwa mọlé ọlọyẹ ọwọ ilẹ fi gbẹtọ iléeṣẹ dayamọndì o àkàndùn ayé ò ní mú yín o àdúrà òfin pọ jáde
1: ẹbí
3: tí ò bá ní tó o
1: bẹẹni
3: pàkíbi ìtìláyé ékèèrè òyìnbó ọlọ́kadà.
1: Ẹ ṣeun.
3: nipa ti baba ton so pe iyawo awon ki n gba fawon
1: beni
3: ona meji lo pin si
1: e jawo
3: ona koko ni wi pe to ba ti oro ba ti ri bi ele o ye ke ti awon malebi ikini malebi kiji ke ti to won leti iyawo mi fun dun mi o ni deve ta se agere ni deve sagbe ni deve ni yawo mi
1: asun
3: ni noro ti mo le bi ni yeji ba ti so
1: eba
3: le ti mo ti toro ye lo be ona teji ni wi pe ije yi gan soju se yin gege bi okan ninu ile
1: lododo
3: ko ma je buriya adara ni ta ma dara ni le ni
1: asun
3: to yo si lati deni keni lejo mi o dayin lejo o
1: ah
3: ko ma je buriya adara ni ta ma dara ni le ni
1: lododo
3: ko ma je pe boya inu ita ni oko yin tin da ko soju se fun aya ninu ile gege bi nkan ta awon mo Nigeria ti so siwaju te ba bo nle o ye ke ma pa won lai lo nkan because e le lo bi se lataro ke ma bo ke ma mu nkan kan bo boya igba te lo laaro gan iya lagbaja boya tin di lale ma ma e wa mi si be si ma je o tun di jo ke je tun lo be iya lagbaja wa wa mi si ba won me se ma je e wa de ẹni kò tẹrẹ kalẹ ẹbẹ gòkè àràfà ò lè pọsibú so tó bá ti jẹ pé irú nǹkan báyìí ló ṣẹlẹ obìnrin yẹn ò lè gbà fún yín kò dìgbà tóbìnrin bá tó ká bá sọ pé bóyá obìnrin yín á lè rẹ lójú mi síta lóbìnrin tó ní ò tó gbà fún yàn obìnrin gan lé obìnrin míì lè má lójú mi síta kó yẹ pé bóyá ìwà tọkọ gan wù nínú ilé mi ò jẹ kó gbà fún so ẹ lọ ṣàtúnṣe tó bá yẹ pé irú kò rí tayẹ lẹwà ẹ máa bí tó bọ sáké bí ti láyé kéyìí ọlọ́kadà
1: adúgbò ẹ ṣeun sáké ẹ ṣeun púpọ̀ ẹ̀lú ẹ kálẹ̀ o 0916-159-1011 ẹ̀lú ẹ kálẹ̀ ẹ ṣeun láwọlé sùn rẹ o.
4: ọlọ́run pẹ̀lú diamond fm
1: bẹ́ẹ̀ àmì àmì ọlọ́run
4: ọlọ́run pẹ̀lú
1: àmì o.
4: Èyí mo kọ́kọ́ mọ́mì ìdàmọ́lá rin láti ìsàlẹ̀ kòtò nílé fáwà.
1: Ẹ ṣeun mọ́mì ìdàmọ́lá.
4: Mo kí gbogbo olólùfẹ́ ètò yìí
1: ò
4: yà ní sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Àmì ọlọ́run.
4: Èyí mo kọ́kọ́ fẹ́ dá sí ni títí arákùnrin pé ní ìyàwó òun òbúrun fóun. Gẹ́gẹ́ bí bàbá tó sùn wọlé ní tíátà àwọn mẹ́kọ̀ọ́ ti sùn wọlé tán ṣàlàyé. Táwọn náà wo ìwà tí wọ́n bá ń hù sí. Ìyàwó téèyàn fẹ́ lé ìtura kan bọ́ọ̀lù yóò ṣe sọ pé ó yá tí olùkọ́ sáyé tí ó ṣe pé jáde láàrin wọn o. Wọ́n ronú sí i tí wọ́n bá ń ṣe fún un ní oníkan téèyàn sọ fọ́bìnrin tóbìnrin ó fi padì ara mọ́ o. Wọ́n ṣe pé ti wà kan bá ń wù fún un. Wọ́n tó wà kan ni wọ́n bá ń wù fún tí ò dá tí wọ́n bẹ̀ ọ̀kan àwọn òun kan. Èmi ò gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n lọ síta láti lọ lè ṣe olóbìnrin mi ò. Àìsàn bẹ́ẹ̀ ń ta, àrùn bẹ́ẹ̀ ń ta, ọlọ́pàá ìdálù
1: ìgbà ọ̀rọ̀. Àmì ọlọ́run, àmì.
4: Báwo ti bá ẹlẹ́ẹ̀kejì bàbá tó ní àwọn fún ọ̀rẹ́ àwọn lẹ́ran. Wọ́n fọ́nrẹ́ wọn lẹ́ran sí. Wọ́n wá sọ fún ìyàwó wọn àbí.
1: Wọ́n fọ́nrẹ́ wọn lẹ́ran sí. Ọ̀rẹ́ wọn tí wọ́n fún lẹ́nu ló wá sọ fún ìyàwó ẹ̀ pé ọ̀rẹ́ mi ló bùn mi. Ìyàwó ọ̀rẹ́ wa bá wọn pé tó ìlú lè fẹ́ gbà. Àwọn ohun ògbówó mọ bùn nínú rárá o. Ǹjẹ́ bá fẹ́ lè fẹ́ ǹjẹ́ bá fẹ́ gbà lẹ́kẹ́ sọ o. Àwọn ohun
4: àwọn.
1: Ẹṣeun mọ́mí ìdàmọ́lá ojú òní
4: tí mo
1: àdúgbò ẹṣeun àmì àmì ọlọ́run ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ láwọ̀ lẹ́sùn rẹ o.
5: Ẹ̀ka alẹ́ pẹ̀lú.
1: Àdúgbò ẹṣeun.
5: Ẹ̀ka ṣẹ́yìn àkọ́kọ́ náà.
1: Bẹ́ẹ̀ni.
5: Bàbá tó ní wọ́n fáwọn mẹ́rin sí mi. Tó jẹ́ pé ìyàwó wọn ní dá fọ́rọ́.
1: Àwọn ni wọ́n fún èèyàn lẹ́ran sí o. Ẹni tí wọ́n fún ní ìyàwó ẹ̀ wá ń bá wọn pé ìlú wọn gbà.
5: Bẹ́ẹ̀ni ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìbẹ̀rẹ̀ rẹ̀ pé ẹnu ọ̀nà kálẹ̀ rẹ̀. Ó yẹ pé ìyàwó rẹ̀ ní kọ̀ọ̀tù. Ó jẹ́ kí mo gbọ́dọ̀ níbẹ̀ níbi bàbá ti fún ẹ̀ lẹ́yìn sí ẹni sí bàbá yẹn ti fi là ẹni bàbá yẹn ti fi yí. Ó yẹ kí wọ́n dà ní àwọn oníyìí. Torí ìgbésẹ̀ tó bẹ̀ mí rẹ̀ ń gbé ìgbésẹ̀ àtẹ̀ta
1: àárín
5: àwọn ẹ̀rìn ìsọ̀rọ̀ kánì bá wà láàrin ọkọ̀ àtìyàwó tí ìyẹn dẹ́tọ̀ àti máa fi rìn jẹ́ra rìn ń dà àkọ́kọ́ náà tí ìyẹn bá ti ń fi rìn ìyá ọkọ ni àti obìnrin ní débà ní gbòó ìrà wọn yà wọn ní ìrà wọn síta ní ìlú.
1: Bẹ́ẹ̀ni òdodo ọ̀rọ̀ lè yọ.
5: Tó lẹ́ni tí yẹn pé bóyá jẹ́ àwọn àlàyé àti àwọn ìlú wọn á pè ìdánilóhùn ìyá lọ sí síta. Ṣé bọ̀kú ni yóò fà?
1: Bẹ́ẹ̀ni.
5: Kì í ṣe pé ìbánikòpọ̀ yẹn máa fi ń kó ní ìṣàrí ìlú
1: ìlú ìgbéyàwó. Ẹ sọ̀rọ̀ tí n tó bá ń bẹ láàrin yín lẹ́sọ̀ tí ó kù mọ́.
5: Yóò dà fún yín.
1: Bẹ́ẹ̀ni.
5: Iṣẹ́ bá ń bẹ ńbẹ́ ọ ìyàwó yẹn láti pe ọkọ mi bàbá ìmọ̀lẹ́ pe ọkọ pé àkẹ́kẹ́ báyìí báyìí báyìí lọkọ mi ń fi fún mi tí wọ́n lè lọ́kàn. Tó bá ìfọkùnrin tó bá jẹ́ pé òun náà nìkan ṣe yóò wá tó fi ṣe ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n wá ti pé ìbálòpọ̀ ìyẹn máa ń jẹra ní ìyá pé níṣẹ́ bí bí ìbálòpọ̀ jù ọ fún yẹ fọkùnrin yẹn bá ní rẹ̀ síta. Tó bá balàyà tí òun jẹ okun ẹ̀yìn lẹ̀ yóò ní òwò nǹkan tó ṣẹlẹ̀. Tó ẹ dáhùn tó yọ lọ́hùn tí inú nǹkan báyìí bá ti wáyé ẹ mọ̀ pé kó mọ̀jọ́ pé ìbálòpọ̀
1: ẹ̀ka lẹ́ wàá fà
6: kọ́ ọ̀la
1: ẹ̀ṣẹ̀ wọn àfà ẹ̀ṣẹ̀ wọn àfà
6: ọwọ́ yẹn lẹ́sùn pẹ̀tọ́ yín
1: àmì ọlọ́run.
6: Omi ń ṣe àwọn ará ní ilé àgọ́ ní yàrá àgọ́ ní ògbómọṣọ
1: àdúgbò ẹ̀ àdúgbò ọlọ́run.
6: Ẹ̀rí ìṣòro ìyá ẹ̀ka ọmọ mi jọ sọ̀rọ̀ tán mi dàmọ́ láti àṣùkà bẹ́lúgbò ọmọ àbíyẹn kan
1: náà.
6: Ẹ̀rí ẹ̀yìn ìgbẹ́ paati ya ẹ tó fún ẹlẹ́rìn
1: ẹ̀sán
6: tíyàwó ló wọ̀n gbà ẹ́ ọkọ̀ wọn kálẹ̀ ni agbẹ̀rẹ̀ báwọn ọkùnrin kan bẹ fùlùfú ọkà bàbà ni wọn fùlùfú ọkà bàbà obìnrin ò jẹbi o lọ́dọ̀ tèmi kò jẹbi o nínú ẹni tí wọn bá sọ sínú fìrí
1: ìfìrí ń
6: fọ jáde
1: lọ.
6: Ọkùnrin ọ̀hún tí ètò ti ká ẹ̀ ni pé ọ̀tọ̀ lọ́kàn sọ fún ẹ̀ pé òun gbọ́ ni bóyá sọ fún ìyá àbúrò ti yáwó gan lọ́wọ́ ìyá àbúrò ẹni ká ẹ̀ mọ fún ẹ̀ ni ó bá ti fún mi ní gbẹ̀ngbọ̀n
1: ní
6: sàbòrò fún ọ tí àwọn lọ bá wọn padà bá àti wọn arógó yìí mẹ́fẹ́ fún wa ẹgẹ́ bó ṣe yí lọ́dọ̀ tèmi nìyẹn ikọ̀ gbogbo ọkùnrin kọ́ lọ kálẹ̀ lérí ẹnì kejì tí ẹ sọ pé ó tẹ́ láti ọlọrun ṣàánú àwọn ọdọ káwọn ìka fún ọmọ ìka àti ọmọ ìka àti ọdọ
1: àwọn. Àmì ẹ ṣeun ẹlú ẹ ká lẹ.
7: Ẹlú ẹ ká lẹ sà.
1: Ẹ ṣeun láwọn ilé sùn rẹ o.
7: Ẹ ṣe sà.
1: Àdúpẹ́.
7: Ẹni tí ó fún ẹ lẹ́rẹ̀ yẹ. Tí ìyàwó ẹ tó fún lẹ́rìn lọ bá. Ṣé ilé tó bá gbà. Bákan méjì yẹn.
1: Ọyẹ ẹ jẹ́ àwọ̀ méjèèjì.
7: Alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ pé ẹ tó fún ẹ lẹ́rìn yẹn. Ó ti sọ ọ̀rọ̀ fífẹ́ fún ìyàwó ìyàwó ọ̀rẹ́ rẹ̀ yìí ó ti bí lọ rí. Alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kejì bóyá ó ti ṣòro irú ẹ̀ fọ́ ọkọ yìí tí ìyàwó yẹn ń gbọ́n ta.
1: Òun
7: ló fi di pé sọ bá pé èyí tí ó bá gbà ni kó sọ.
1: Ọ̀dà.
7: Ìdíhùn.
1: Ọ̀dà.
7: Àdóbàánu.
1: Ọ̀dà.
7: Bàbá tó ní ìyàwó òun ìgbà fún yìí. Ẹ mọ̀ pé ọkùnrin nígbà tí ju wá ń ta ó lè jẹ́ pé bóyá bàbá yẹn ti yan àlè tẹ́lẹ̀ kí ìwà yé ìyàwó ìgbà tó wá padà wálé ìyàwó náà ò fi sàpọ̀ ìgbà tó ṣe yẹn ni tó bá jẹ́ irú ẹ̀ ni wọ́n ká mọ́ àtúnṣe kí wọ́n ti
1: dábẹ́
7: ìyàwó yẹn.
1: Ẹ ṣeun fún dàsí yín lálẹ́ yìí adúpẹ́ o ẹ̀lú ẹ̀ka alẹ́.
8: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
1: Ẹ̀ka alẹ́ làwọ̀ ní sùn
8: rẹ̀
1: ọlọ́yẹ̀ wa àdúpẹ́.
8: Mr. Adéjúmọ̀ ni láti Ìlẹ́ṣà.
1: Ẹ ṣeun.
8: Ẹ̀rí ètò mi fẹ́ dá sí ni ti obìnrin yẹn. Tó lóun ní ọmọ méjì.
1: Bẹ́ẹ̀ni.
8: Tọkọ ń ṣe tí wọ́n ṣe dákudàkù.
1: Bẹ́ẹ̀ni.
8: Nǹkan tó ní ìbákan gbà láyé ní advice ni pé kó kúrò nílé mọ̀lẹ́bí mi.
1: Ok.
8: Kó lọ gbalé. Tó pé bó ṣe jẹ́ tòun ló ń jó bùkátà tó ń tọ́jú àwọn ọmọ tọkọ ò gbé nǹkan wálé. Kó lọ gbalé. Kó káwọn ọmọ ẹ̀ sọ́dọ̀. Ó máa tọ́jú wọn. Àìdáhùn tó bá ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run á máa tún ràn lọ́wọ́. A lè máa tẹ̀síwájú. Ìgbà tó jọ ọkọ bá là yóò wá láti wá ṣe ojúṣe ẹ̀ lórí àwọn ọmọ yẹn. Bọ̀wọ́n bàbá yẹn ṣe máa jókòó sílé mọ̀lẹ́bí. Tí gbogbo wa máa ṣe gbogbo nǹkan tí ìyá ọkọ á tún máa gbọ́ ọmọ ẹ̀ bá tún máa ṣoúnjẹ fún ní ìkọ̀kọ̀. Ṣé ìyá ọkọ ṣé ìyá yẹn ṣó fẹ́ lọ síwájú fọ́mọ ẹ̀ ni? Kò fẹ́ náà. Tó kóbìnrin yẹn kó yá gbà pé òun ò tíì lọ́kọ. Èmi ò fọ àdúrà sí pé kó kọ́kọ́. ṣùgbọ́n kó kan separate
1: kan ya ba
8: kó lọ gba ilé bó ṣe yàrá kan ni ìgbà kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́
9: nínú
8: bàbá tí ìyàwó ẹ̀ ò jẹ́ kó lájọṣe papọ̀
1: ìyí
8: bàbá kó ní bó ṣe lè pẹ́ẹ̀tì ìyàwó náà àwọn obìnrin náà à ń ṣe wèrè kó bẹ́ẹ̀ tó bá ní nǹkan tọ́jọ tó bínú kíyàwó sọ kán jọ sọ ní ìtùbínú bí kán dẹ̀ dọra máa tẹ̀síwájú ẹ máa gbé tó bọ̀
1: ẹ ṣe wọn ẹ ṣe o adúpẹ́ o ẹ ṣe oorun ayọ̀ lásán o ẹ ṣe gan ni ẹ lọ ẹ káàlẹ́ ẹ káàlẹ́ láwọlé sùn rẹ o ẹ ṣeun ẹ káàlẹ́ sá o àmì ọlọ́run à ń gbọ́ yín. Atọ̀dọ̀ yín ni o atọ̀dọ̀ yín ni o ọ̀dà ẹja tún gba kọ́ọ̀bù mélòó kan sí àbí ká lọ sórí wàsàp ká lọ gbọ́n táwọn tí ń bẹ̀ẹ́ náà wí ọ̀dà akínwálé owó labí lórí facebook adúpẹ́ ẹ ṣeun àrọ́wọ́ yín o adébísí adéọlá john àrọ́wọ́ yín bible nation mr tolúdọ lápọ̀ samuel lórí facebook ẹ ṣeun o ojú òní tẹ̀yìn náà o ẹ mọ̀mọ́ ṣe ọlọ́run òní dẹ̀yìn náà dà ẹ̀lú ẹ káàlẹ́ ẹ ṣeun láwọlé sùn rẹ o.
10: ẹ jọ mo fẹ sọ nǹkan nípa rẹ.
1: ó yá ẹ̀sùn lẹ̀.
10: ẹ kí n tó kí ara wọn dáyàn jẹ.
1: ok.
10: ara jíjáde ó ti ń ṣe ń fi pẹ́ díẹ̀.
1: ok.
10: àti pé kí yàrá ti ní bí a rí òkòrò bí kí sìtì mú yàn rí tó ti pẹ́. kí ó tún wá fẹ́ para wọn sèèyàn lẹ́nu ní ẹni tó mẹ́ta jẹ́ pé mo wá lọ sí ọ̀dọ̀ àwọn ológun báyọ̀ wọ́n ní pé màá gba abẹ́rẹ́ ti inú sí fẹ́ gba inú láìka abẹ́rẹ́ so n tí yàn bá lè lò sí jẹ́ kó máa pa á sí kòyìn fi ní ju ẹ̀wọ̀n rárá àti ara jíjá jẹ̀rẹ̀
1: náà. tẹ bá ti nírú àwọn àìlera ti arákùnrin yìí sọ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tẹ bá gbọ́ tá a bá ní ìdàrú dúró lórí ipa fẹ́ ṣèpò lówó ọjà púpọ̀ nínú àwọn nǹkan tá àwọn tó ń ṣèpò lówó ọjà yìí ni tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ń ṣe tí wọ́n mú tí wọ́n sì mọ̀ bí iṣẹ́ lélẹ́yìí ìbá dá kẹ́ ẹ mú àwọn nọ́mbà tí wọ́n fi ta ní gbogbo òbí tá ẹ̀ bá ti ń gbọ́ wa nígbà tá a bá polówó yìí kẹ́ ẹ kàn sí wọn àwọn tí ń tí wọ́n gbé lọ́wọ́ dá wọn lójú rèé àwọn tí ń tí wọ́n ń ṣe tó fi wọ́n lọ́kàn balẹ̀ tí wọ́n sì lè bọ́ síta ní gbogbo àyíká ìpá wọn ń ṣe làwọn tí wọ́n ń ṣèpolówó yìí ẹ kàn sí wọn ẹ̀yin náà ó sì rọ́nà àbáyọ. Olórí Ọlábísí Abigail Tèmítọ́pẹ́ ẹ ṣeun látòrí Facebook Tèmí Drum ẹ ṣe o Táyé Jẹ́gẹ́dẹ́ adúpẹ́ ẹ ṣeun Kẹ́hìndé Ọmọ́wùnmí Ọlárìndé Michael Ọlọ́ládé Joshua Adébáyọ̀ Princess Adéronkẹ́ Esther Arówólò ẹ ṣeun o Ọláṣeé ní Ọlárìnwájú Bọ́lájí Amos Oyinwumi Ọmọ́nlá adúpẹ́ o Owó Ẹ̀yẹ Adébùkọ́lá Ọlájídé Fàdíre Abiola Bolúwa Tifẹ́ Kẹ́hìndé Ọba Aláyélúwà adúpẹ́ ẹ ṣeun ẹ ṣe o Olúṣọlá Ọláwálé Abiodun Olúwaṣọlá Kẹ́hìndé Ọba Aláyélúwà adúpẹ́ ẹ ṣeun Owó Ẹ̀yẹ Adébùkọ́lá adúpẹ́ o Ọlájídé Fàdíre ẹ ṣeun púpọ̀ fún bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ látòrí Facebook Ọlárìndé Michael adúpẹ́ ẹ ṣeun o ọ̀dà àtẹ̀yìn náà bá láǹfààní àti orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ lórí Facebook inú wo dùn púpọ̀ púpọ̀ ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp táwọn náà tún ti mú mọ̀ràn wá kagbọ̀n tí wọ́n mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn sí àwọn tí a ti ń bá bọ̀ yìí náà mọ̀ ń bọ̀
11: lóòtú apẹ̀tọ̀ orúkọ tèmi ní báka láti fún ọ̀sán eléyìí tí èmi fẹ́ dá sí ni ọ̀rẹ́ tó ní wípé ó fún ọ̀rẹ́ òun ní ẹ̀rántí tí a sọ wípé èlò tó bá yẹ wípé lóòótọ́ ọ̀rẹ́ ni ọ̀rẹ́ làwọn méjèèjì inú ọ̀rọ̀ tí ẹ sọ gan kalẹ̀ ni wípé bóyá ẹ mọ̀ bóyá yà owó rẹ ni ínkàntó rẹ ọ̀rẹ́ àti kékeré ẹ mọ̀ rúwà tó wà lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀yìn débi wípé ẹ wàá mọ̀ bí ìyàwó rẹ ni àbí kinní kan bóyá kẹ ẹ lè mọ̀ bóyá ìyàwó rẹ ni àǹdẹ́ nǹkan tẹ́mi rí náà ni wípé bẹ́ẹ̀ tilẹ̀ ẹjọ́ rẹ bóyá inú kí ẹ máa ṣe oore fún ọ̀rẹ́ ẹ̀yìn bóyá àwọn náà ti ń gbọ́ nínú wípé bóyá ẹ máa ṣe ìrègún ló jẹ́ kí irú ìrìn àjò báwọn lè bẹ̀rẹ̀ wípé má jẹ́ kó fún ọ bóyá kó ta to ba ye pe ore yin e ti n sora yin irin ajo yen o ti koko wa ninu eru eyin le momo bo laarin won won o ti boboya bi ore kan te se fun won ti regun wa lori e yin o ni o mu wa lati jo pe ah e to fe fun oyi o tun le doro lola o to ba fe ta fun oko ta a mo ro pe ti ta ebi eyin ni mi o ba ni ke check awon kan te n se wu to ba je wi pe iregun wa lori re lo le faru eyan ba ti won ba fura si oro yin ko le ever sele debi ke won ma le ro wi pe wa gbowo eran re wi ke ba so if won le so wi pe again oda bo ba tin bi mo ka tun jo ma pin ma re ti won fi so ba ti so wi pe ani ke gbowo ni mi le ro wi pe eyin le mo mo boya ke ti ore yin ninu dada yo le so idi to je ki ro oro o le waye ki soro bi pe yawo ran contract bi nkankan bi oro kan ti wa nle lori ibere tan wa bere pe ke ilu leta ni oloni be to je
9: e kale oloye e patawo aku asupodu mi so pore o ki gba nso ata ro do wa na so so ona o sanu kaluku wa lo fi wa mo na gba to na wa ba ko en da mu wa on le an gba don da man di bayi ni ọlọ́run ọba kò ní fi yín àgbàtọ́ náà ọba ló gbéṣẹ́ iléeṣẹ́ ìlókìjúwá ìlò inṣọ́ọ̀lá abdulrasaq lìdàgbà rẹ̀ láti lọ ẹ̀wọ̀n bí tó ń sọ.
12: ọlọ́yẹ̀ wà ẹ̀kalẹ́ lẹ́ẹ̀kan sí destiny náà ló sọ̀rọ̀ ẹgẹ́ kí n ti àti bí má tó ní òun fọ́n rẹ̀ ní ẹran àtibẹ̀ wọlé ṣe rí àlẹ́ bíléèmù ọ̀rẹ́ tó sọ fún ìyàwó ẹ̀ because àwọn àlá ní kí àárín ìyàwó àtọkọ kógun bible ṣe sọ pé can two work together except they agree so wọn ni we are one so mi ni èmi ò ní gba ẹni ọkùnrin lámọ̀ràn kó parọ́ fún ìyàwó ẹ̀ because tó bá tó parọ́ fún ìyàwó ẹ̀ ìyá náà wà nbẹ̀ though a ní ká máa fi gbogbo nǹkan náà kọ́ léèyàn máa sọ fọkùnrin pọ̀ bíi tẹ́lẹ̀ kọ́ wọn mọ̀ wọ́n ṣe ń bá láìfù wọn bọ̀ pe won ni boya o mo popo won lowo lowo to fi re ran so e ma je ka blame yin ore pe o so fun yawo e ma ti yawo ti mo boko won se ri so it's not the fault of the husband ka mo so ko boya ma yen weak abi ko weak emi kan kan ti ma kan so ni pe seri ayele ne onikaloku lo mo nu ara re baba to ni awon fun leran to de ni elo lowo eran ton ba ku eran wa ko gba to ba ye pe lo to o mo pe okan fun lerun o de ko lo ko si masalasi abi ko lo fi ko lo ko fa won line ni ko mo pe to okan un sore o de because ti o ba tu gba owo yen si won le lo feran yen se nkan ni won le lo fi nkan se nkan lo mo je ki a ri nkan ti o da ti nkan ba lo sore de so na o fun lerun ati mo gba to ti fun lerun ati mo nkan to fe se olohun je ki a si ore se o ton ba ko owo wa kan gbo won ton ba mo pe lo to awon fe fowo yen se ore kan lo ko si o ni àwọn oríṣiríṣi àwọn mọ́sálásí tán ní àbí chọ́ọ̀chì tán ní kàtà ṣe kó lọ́kọ́ síbẹ̀ kán mọ̀ pa àwọn ṣe fọ́lọ̀ so that is number one number two ẹni tí ó ní ìyàwó òun fún ìṣe àmọ́ bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó bóyá ti ṣe rí àbí wọ́n ṣe rí there must be a reason I don't see the reason why màá fẹ́ ìyàwó sílé tí ó wá sọ pé kò òun ní tó bá kan pé ká wá ká ṣe yóò ní kò rí bẹ́ẹ̀ so nǹkan kan ṣẹlẹ̀ láàrin yẹn tí wọ́n sọ fún wa so nkan kan ṣẹlẹ̀ láàrin yẹn tí wọn jẹ ká mọ̀ tó bá dẹ̀ jẹ ká mọ̀ there is no way we can ta fi le dá sí àbí ta fi le gbà wọn lámọ̀ràn bí nǹkan báyìí ni wọ́n ṣe because ó léwu number one ẹni tí ìyàwó ò fún ṣe ń lé yóò wúwo ta ewu dẹ̀ ni fún ìyàwó tí ìyàwó náà bá ń gbọ́ so nǹkan kan wà láàrin yẹn mo gbàládùá pé ọlọ́run ní jẹ́ ká fẹ́ni tó jù wá lọ ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ilé ẹnì kọ̀ọ̀kan wá dàrú títẹ́ni kẹta yẹn mi ò fi bẹ́ẹ̀ rántí mọ́ ti máa rántí máa tún dá sí ẹ ṣeun.
13: ọkàlẹ lọyẹ johnson alagile ló kọ mi ní power line ọ̀nà ìjẹ̀bùn bí náà nù. ẹni méjì mo fẹ́ dá sí èyí ọkùnrin tó ní gẹ́tọ̀ wọn àti ìyàwó ní fẹ́ ra òun ṣe ojúṣe onílé ṣùgbọ́n tó bá ti ní ó yá kàn jọ rinú ríra wọn pé òun fàyè lẹ́kọ̀ọ́ fi. n tó wà bẹ́ẹ̀ tí mo rí bẹ́ẹ̀ ni pé ó ṣeé ṣe kó rẹ́ pé obìnrin ẹ ní or a consino cassitelle, I do a cobay one where one fear did fail bring a funnel. Two barry senior, cook break, cook tobacco with two backbone, cook cool loss of that one beer, pull off a dress. Cos I couldn't see until the moon to you, if you are wearing. O fe dressun ki awon obi kan ba won yin didasi tan ba de so ti o ba si ti o ti obirin ba ko je ti o ba gbo we ake ko wa lati se yare tori pe ile su lo jo nlo akoko ye keji ni pe a mo ti o le sele ni gbo baya boya yin det boya obirin gan di oni wo yanju oro re ni ta to fokunrin olokun sinu is coming EKG Anthony on ra fun ore un leran bon bo lowe be sun gan yawo se be ni pe won fe sanwo erin pada fun temi ni be ni pe ko pe ore yan ko ba soro ti ore ba de ni dan won fe sanwo yen ni ko bo yen lowe ko gba lowe o ti salaye ara Do ti ti yawo to se to se wa o se se ko pe yawo yen lo dari le yawo la lase ko ni han ko gba lowo e to ba de gba lowo e bo ko so wo fi gbo lo ni pe ohun o tenan ifun o gbo bo se lo fe sanwo yi to okan mi o ta fun e owo to ti le san ma gba ni owo re ṣugbọn iwe aye ti awon jo gbe yen ko wo daada pelu se obirin ni o wa ya won Koro dada ko ma ju bayen lo je ka ma bi to bo
14: akale sa o akweto nwa tu bo ma wa pelu yin o apele aku odun asopo re ejo mo fe ba eyan nkan so sita ni o ejo eni
15: o so pe e kale o e ku ito lori baba to so pe iyawo awon okin gba fun awon lati ba ni ibalopo nkan to sele ni pe oro yen ruju bo ki se pa ndajo o gege bi iwoye ni o aimo gba fun obirin yen pe ki oko re mo ba ni nkan po owo okunrin yen lo wa one o sise ko se pe obirin yen kefin kankan si so boya e mo pe elomi wa to je pe ita lo ti mo nse ojuse ko nse ojuse re ninu ile ko obirin wa ma ri abi igba mi obirin ri pe okan n ko obirin pupo ni ta o sisina obirin mi o kin like e so awon ni kan wo ra won wo then elomi wa tu se pe ti yawo re ba bere 1000 le ko ni fun to obirin mi ba bere 10000 lowo re n ta o ma fun so bo ni ro okunrin be si ma expect pe ki yawo n ko so boya ki yawo n gba awon okunrin ta ba fe wo obirin kan lo sin a fun obirin yen lowo ara nkan fun dani pe akuba le gba ko ba le nife wa ki lo de ta mo sibe fun yawo le wa so fort yen odo okunrin lo wa o awon nikan wo atunsi si iwa tan fi n ba iwe yawo won lo so awon nikan satunsi si olohun ni darun le won ru then elekeji lori oro eni ti o so pe iyawo ore n wa ba hun pe ko hun so yi tun ba ma gba fun owo eran ni nkan kan lo ma fa ti ore atore ba re dada ti o si anything problem laarin ara won mi ro pe obirin le se be bo o sise boya iru eni to fun yan leran yen ko ti mo fun yan ni nkan ri ladugbo abi ni bi kan ko ti mo ru ka ki pe akoda so ti lagbaja wo yen se won pe lo mi ma sori be ti mi dia mo pa so e ma fit lagbaja be yen o wallahi emi ko je ni kin fun ni imo ko ma e ro pun gangan na ran fun ni so boya eniyan ma nsori ase han so abi ko je pe won ti ni diran lowo lodo re ri fun kankan to lagbara ti o se so arin ye obirin ye o le sadede binu pe tori pa fokan leran afi kan gbowo re nu o ma ni nkankan to obirin ye ke fi si eni ye lo je ko le ma so be so arin ye ni ki eni to fi nkan toro ye ko se akisi arin ye ajugba mi
16: inde awon ni bi se je ko je ma to ju bo le kiri to se ma saju kan ba gbadura foko kan se bu eyan ani en
17: e kale e ku ito olorun ba lanu yo mo fun ise o ba en se eh lukman lo nsoro lati jambari ni ile gobere and it doesn't be to any be a cocom, and to no phone near Erasin. To new year, to you as into four layers, a tenant to this phone be at your worries, you could be bear and worry around it be so latty Ryan. Cousin is in a good color good litter at all. To buy book only, I know number two or corny to teach to discover be and no or no kindly cook banner now. Basically, we are one. We were only coming to have seen Cooper and Lore. We think too near. So, to back ballers, my paralam when you see one bad bamadas is all possible. Kia will realize Mr. Yakumakatush. Elikiji, and to me, Ocon, to me, I won't see you. No, oh, good. Imagine you to your to this is now, and because me much to have you. Se ibi yawo emi o fi oju emi muslimi ti bi je ma fi wo bo ni obirin si le mo je so pe boya ohun ma fi ohun dun oko ohun gbogbo to wa o le se fun okunrin lo leto ti yawo re ba wa ki wa ko fi punish e koki o mo mi ni ti o ri betere mo latara pe ki yawo re fi change bo si mi o bo ri pe obirin lo ma ma wa won wa kan as my fi stop o ko la ma fi le ojo na ta lo ko pelu mi o gbo ri o ge bi views ti mi ni ami ge bi point I as in e jate mi fi ka fi wo ge bi ge muslimi check it so it is dem fi ya to this it now you could mi o mo oju angu ta ko fi wo o ge bi muslimi ti mi je ko le to be iro be be o toro ko toro albarika so only o fi da like mo jule bale ni the best thing bi ko ye ko yo ko ko ma ja lo tako ko lo fe yawo mi ni so advantage to wa pelu ti muslimi ni to ba je pe esin ti o ba gba laye ko fe yawo mi to ai ma ti gba ni pe ko fi ona le won ko si lo fe yawo mi tori ti ba to ba pe yawo ba te ni kankan ti ti to fe fi ehun won ko kin se latara ayinra one e kologba ti fun punish okore so ile to si ni okan o nya ale ja to lagbara ni o lagbara gan to ba run obirin e gan a gan so pe ko ma ko nle oko kini kan ya o ka lu foriti to ma le yin foriti ko mo se run kan ma na so kan ma foriti ja de ba ni ko foriti to ba pada di pe ale o ba pada wa pa abi o pada se pada fun yawo ngo so to ba se pada ra fun yawo oko ni fe yawo mi abi ta ma so pe ki o ma foriti run kan ba ngo no foriti to ba je pe o ba awon malebi jo ba ri ba so ko fi yawo yin awo kale ko no ko gbajuma yawo ti ti ko fi ro bi oko bele abi ko si kan mo ran lodo awon agbalagba so e ma bi tubo ro ba lanu yo ma is jo anu wa you used to aso na sure

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe é sì fọ ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: 0916 1591 0116 1591 Le fili that's the matter that in Benwa Juai. Possibly Mufem wa yo kama kodi meri to ripe atipinyanju. Atipinyanju. Musimpe to lile no ti son. Eje mwa yo kan yi ma wan yami to ti sort at opo. As we jam yo kan yima to rijoba kokowa. Elak me ba nteti bele jake bang bole ina dada. Wani please sir, I need your advice to this sir. I have girlfriend, but we are not together anymore. But we had an issue. She caused my mom and me too. But now she's trying to come back to me. Sir, please, I need your advice, sir. Should I give her a chance or should I cut her off, sir? One of my girlfriend, Tia, one fair. One by you and your sip up, mama. Kini di one obu ya won won lo si bu awon na daada won ni sugbon ni isin in wa nbebe pu n fe pada wa won ni kadakun ka gba won moran sa won le gba pada abi ka won mo gba pada ka won jo mo lo nlo ti ejejeje eje mo po mele tin be nle tele ko fi je merin mo nbo elo e kale o
1: elo e kale oloye
0: e seun la wole sun re o
1: Mr. Peacemaker.
0: Eshion, Mr. Peacemaker.
1: Tati, could you appoint?
0: Eshion. Eshion.
1: Minister, information will be affected.
0: Eshion.
1: The Amadeus, one of you could buy July
0: life. I'm here.
1: Moki Bubba to the Solataro.
0: Eshion.
1: Papa Julo. Hello?
0: I'm going.
1: Alas, okay. Father, alas, okay. Ashi long. Ati bebe lo.
0: Eshion.
1: Seri ti mo kokon be da si ala kokon.
0: Ben.
1: Ohun ni pelu eni pelu eno o seran yen.
0: Mm.
1: Seri owo yen o ni di wahala.
0: Okay.
1: Kan wa wahala. Mm. Gege bi iwo kan ti mi.
0: Okay.
1: Seri ta ba ni ko ta en ko mu we ran wa. Ko da o le pa do ji waju pe eran ti mo ta. Eye te kin ta ko yen. E ki ko gbe re. Je ti gbo stop.
0: Hmm.
1: O le je pe yawo to nsoro na pe ko lo be pe ilu fe keran. O ti le ke fini fun uwo ore re yen bi pe boya alagba gege ni pe to ba so re fun yan o ma so sita.
0: Okay.
1: Eyin wa kokko ni yen.
0: Eseun.
1: Elekeji ni pato obirin bi pe o n fo ohun du oko e.
0: Hmm.
1: Seri ona meji kini yen ko o pin si o.
0: Hmm.
1: Ete mi mo mo fi n soro lale.
0: Eseun.
1: Obirin mi n be to je yin pe ara yo gba kini ito kan.
0: Eba odudu oro.
1: Bọ́lọ̀ ti dá mọ́ ni. Mo yà wà tá a ti wá rẹ̀ sílé káàkiri kúrò ní pẹ̀tọ̀ ọ̀nà làwọn a ti mọ gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan báyẹn tó ẹ̀pọ́ máa ń sọ láàrin ara wọn. Obìnrin mi ò ní àròkò ní ẹ̀bí ẹ̀. Kọ́dà tipátipá ni obìnrin mi tó ẹ̀pẹ́ lọ́sẹ̀ kan síra wọn. Èyí hàn àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Sẹ́rí ọkùnrin mi ti lè ṣe kaburú fún obìnrin yẹn tó jẹ́ pé o lè máa fi jẹ ńyá. Tó ti yọ pé òun náà kọ́ ọ̀nà wo lòun lè fi dísípínì ọkọ̀ òun. Èyí ọkùnrin tá ń gbọ́ prógámù yìí òun ni kó ronú sí nǹkan tó bá ń ṣe tí ò bá dá fóbìnrin yẹn. So that kó solve problem yẹn. That's number two. Ètè wa sọ lẹ́lẹ̀kẹta ń sìn. Èmi ò advice yẹ ọdún náà tá a ti wà yìí a ní fẹ́ pé kí nǹkan bàjẹ́. Ó yá kókó àtọkùn ọmọ ọ̀fẹ́ ra wọn kí wọ́n di pati. Àgbàkàbàkà ọlọ́run bá gan kò láìkẹ̀ kò nífẹ̀ẹ́ sí i bẹ́ẹ̀ tó bá ti di pé nǹkan tó máa jẹ́ bí ẹ̀gbin àbí nǹkan tí yòòní tí yòòmọ̀ ńlá ti lọ láéláyé ẹ jẹ́ kí ẹ pé kí ni kí wọ́n kọ́ jẹ́ ó ti búyà ìyá ọkọ rí àti ẹ̀gbọ́n tọkọ kìí hùn simple ìka kékeré lè yẹn bẹ́ẹ̀ ti yí ọkọ tí ó lè gbélé ẹ̀ ó lágbára díẹ̀ o ó lágbára díẹ̀ o èmi ò àlùfáà ìṣẹ̀ kọ́kọ́ fẹ́ o because àwọn màmá wa yẹn
0: adukwe elo e kale
2: e kale sa
0: e seun la wole sun re o
2: e ku eto
0: adukwe
2: e ku ataro loye
0: e seun baba
2: tem seku lati emirate re gbagba mi
0: e seun ojo ni teyin na
2: ti antony be girlfriend
0: e ba
2: to ti ja to buya to le fu ohun ko ala nbe ko lo be o ba ti le gba to le ni o ba ti gba asi dari ji
0: zidan
2: ko so ala
0: oda
2: era za kwetu
0: e se wa dupe popo ojo
2: ni jina mutekun
0: e se jina elo e ka le o
3: o ma
0: baba e ka le sa
3: o kinya ku she lu sa
0: se on pasa fatunde
3: ni pati oni gan fun yen mo fe so le
0: lori
3: eh ri mo ma soro kan pe asise o ko gbon
0: ben
3: kan tolorun ba ti ko
0: ben
3: oni kan lo le mo se de gbogbo wa ele ara ni wa ko se en ti o le binu
0: ben o
3: ko de se en ti o le se mistake
0: ben
3: o eh de nkan to ma wa so ni pe so ti gbadura ti olorun so pe yawo e ni ma fe ko lo gbadura to lo ma so pe yawo e ni ko gba pada ko dariji ko wa ni pe ko lo be mama o ko wa ti e kan lo ba mama ko be mama ṣùgbọ́n tó bá ti gbàdúrà tó wá sọ pé kì í ṣe ìyàwó ẹ̀ ní ẹjẹ́ kó lọ́ra máa lọ ó jẹ́ ìmọ̀ràn mi o.
0: Ẹ ṣeun bàbá dúró ní tẹ́yìn náà o. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ ti wọlé. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ ṣeun láwọlé sùn rèé.
4: Owó iná ti gbẹ̀ sọ yín o.
0: Àmì Ọlọ́run.
4: Ọlọ́run gbàdúrà tó wà náà.
0: Àmì Ọlọ́run.
4: Agbola ni lato tile.
0: Ẹ ṣeun lọ́wọ́ Agbola.
4: Ẹni tó ní ìyàwó òun kò fi ń gbà tó ń bá fẹ́ jọ ní.
0: Ìbá.
4: Wọ́n bá jẹ́ pé ó ti ń sojúṣe rẹ̀ wà. Ẹlẹ́kejì ń pe ìgbà tí wọ́n ń fẹ́ra wọn, ó yẹ kó wo nǹkan tó gbìn yẹn like. Ní gbogbo ìgbà yẹn fẹ́ pé ìfẹ́ yẹn ti wà níbẹ̀. Tẹ̀gẹ̀tì bí kò obìnrin mi bẹ́tẹ̀ pé bóyá kí kọ́kọ́ mọ́ra nǹkan kún un. So yóò sára ní pé bóyá kí nǹkan tó fẹ́lẹ́ lé kún wá sí kínní yẹn náà kó tún fi tán. Tó bá ti wá sí gbogbo yẹn tí ò bá ti wá gbà kó fẹ́ yàwó kan kó tí yàwó méjì kó má jẹ́ kí wọ́n gbé pọ̀ kó lọ gbalẹ̀ fún níta. Tó bá gbalẹ̀ fún níta ẹ rí so tó bá tún wá lọ tí ò bá tún wá gbà fún un kó mọ̀ lọ sí ọ̀dọ̀ yàwó yẹn ìyáálé yẹn mọ́. Ó máa lọ sọ́dọ̀ ìyàwó kó sì máa fún ní oúnjẹ ẹ rí i pé òun ní ọ̀padà mú ẹjọ́ ẹ lọ sí fámìlì ẹni báyìí báyìí o kò wá sọ́dọ̀ àwọn ọmọ wọ́n sì ti wá tán àmì èjì so lọ́pọ̀ ẹ mọ̀ pé nǹkan ti kọjá nìyẹn because yọ̀mọ̀ rí pé ó sì fúdo gan ọkọ̀ padà mọ̀ sẹ́gbà òun ò ní má ìdàdí fẹ́yàwó kejì àmú ọ̀lọ́ kọ́ sí ẹ so yọ̀ padà tọ́ ọlọ́run ti ní òun ni ọkùnrin àwọn oníyà ọkùnrin méjì nìyẹn wà tẹ́lẹ̀ ni tó ní gẹ́fẹ̀ẹ́ ni pé ó gbóhùn ó sì gbóyà hàn ìyàwó tó fẹ́ ìyàwó tó dáa ni because ẹni ẹgbẹ́ yẹn náà máa sọ gbogbo nǹkan ló máa tíyẹn bá tẹra yẹn tó bá jẹ pé sọ́rí ó ti tán sóbi yẹn ó ti mọ̀ yẹn pé nǹkan tó ń ṣe ò dáa ó di kó wá ń pé kó ń pé kó ń pé kó wá bí. Wọ́n á ti tún jọ ní káàjọ
0: láti mọ̀ sí
4: àjọ ètò pọ̀pọ̀. So ọkọ̀ ní òkun á pin pípọ̀ nígbà tó ṣe yóò dáa o. Kò dá sẹ́mọ̀. Wọ́n ti jọ mọ yóò ti mọ ní tí mọ̀ wá rẹ̀ díẹ̀díẹ̀ ní kó ti gbé yàwó fẹ́ sílé. Sọ ọyà lọ bẹ̀ yàwó yọ bẹ̀ yá mi kò sì kúnlẹ̀ fún. Tó bá bẹ̀ ẹ́ àìkọ́ láti fún ìdòfin kó tún sọ ẹ́gbẹ́ tọ̀ wò dọ̀pẹ̀ yá yìí kò tún bá fọ sọ kó tún bá ṣe nǹkan ẹ̀yìn inú ìyá yẹn ló tún jù sí gbá ọmọ aláàgbẹ̀ kan nígbà àti ibi ìyá fún ìdógún ìyá tó bí ọkọ náà ṣẹ́fún òun náà jóbìnrin náà yóò tún ń pè tọ̀ ọmọ èké ló ń ṣe ìyá yẹn ló tún bá ṣe gbà wọ́n mọ̀ sí báyìí mọ́ ẹ̀yìn ọmọ sí so àwọn tó bá di yá rí tó bá ṣe gbà wọn ò lè lọ bẹ́ẹ̀ kó tún ń pè tọ̀ kéṣe ẹni tó
0: òun
4: lè fẹ́
0: torí
4: ẹni tó ní kí ẹran nípa kò ṣẹran kí wọ́n gbé ẹran rẹ̀ fún tẹ́gẹ̀ tó yẹ pé kó má sì yàn kan láàrin ọmọ kí tó bá jẹ pé ọwọ́ tí ó bá máa tẹ pọ́ ọ̀hún mi bẹ́tẹ́ pé àárín tó kọ tìyàwó ti ń dùn tó bá jẹ pé nǹkan tí ó bá dà àárín ọkọ tìyàwó yẹn ló dà wọn rú tó kó gbẹ̀ràn yẹn fún un because oríṣiríṣiì ni wà á ọkọ àtìyàwó nǹkan mi bẹ́tẹ́ pé ọkọ àtìyàwó tí wọ́n ń ṣe fún àwọn bí ìfẹ́ wọn bí wọ́n sì ń bá àwọn tẹ́ pé inú wọn sì ń dùn ọkọ àtìyàwó mi ò lè gbà. So ọlọrun ní jẹ kí a sọrọ lágbára tọlọrun ọlọrun gbàdúrà ilé wo ní dàrú
0: lágbára
4: tọlọrun agbọlá ni látò kérèlè.
0: Ẹ ṣeun ọlọpàá gbọ́ láti òkèlélè àdúgbò ẹ ṣeun ẹ jẹ́ àtúgbọ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn ní whatsapp mọ̀ ń bọ̀ náà mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀.
5: Olóyèwọ̀ ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ọlọ́run mọ̀ fún iṣẹ́ sẹ́rí. Ẹni tí ó sọ síta ń sìn pé ó ní girlfriend ó bú ìyá ó burú mọ́mọ́ ó lọ ó wá ń bẹ̀ òun pé kò ń padà mi mọ nǹkan tó máa ń ṣe àwọn ọkùnrin tọ́lọ́run bá ti yọ wá kúrò ọ̀fìn á tún fẹ́ jìn sọ́fìn ẹ̀ nìgbìn won ni atese bo kan bo odo onifa ta ba ti meje jibo kini o sele o ti gbeyan sile o ti mu ebu o ti mu ya ebu o de lo o lo na gbara o lo na gboro ri pe ko so na be lo je ko fe pada wa sodo e o ro pe to ba lo sita ita ma dun ni ita o de dun lo je ko pada o ti tole oko meji wo ni e so the best thing is for you to just let her go ko ma te dan wo pe mo ma gba mo ko wa obirin po ngboro ko lo wo obirin titi e because eni ti o ti still ti fe ton se ba yen lo eyan ma change o eyan ma change o le ro ni pe wada but eleyi ni roboti ni ro ni pe wada kankan o de o gbe lo je ko pada wa so o to ba fe sile wa fe sile o ti gbe nkan ti wa ma sin yen o yo pada gbe ye sita ti o na iya e fe so ko sora re ko keni e ko je ko ma lo ni lo re ko lo wo obirin mi olohun je ka si fe o e se ma je ka ma pe tubo
6: Ekweto, Lukman Orison sọ̀rọ̀ láti lè gbogbo eléyìí tẹ sọ sí kẹta ìtẹ ní pé ẹlẹ́kẹrin ìtẹ ní pé girlfriend ó sọ pé bẹ́ẹ̀ kí girlfriend jọ bóyá kó wọn gbà padà bí kò mọ́ gbà padà pé ó ti búyà òun ó sì bó òun náà tọ́ ọwọ́ rẹ̀ ló kù síbẹ̀ yẹn tó bá já sí pé bóyá ó rí àrídájú pé kò tún ní búyà òun mọ́ tí ò sì ní máa gbé òun sí pé àbí tí ò ní máa sí pé ìyá rẹ̀ náà mọ́ tọ́ kó lọ fẹ́ àmọ́ ìmọ̀ràn tí mo bá gbà ni pé sí obìnrin tán lórílẹ̀ ni gbọ́bìnrin ọba tán lórí ẹni wọ́n ní ojú tí ó bá ní kalẹ̀ kò ní ti òwúrọ̀ sípin nígbà tí girlfriend tó wà girlfriend tí ò sì wọlé tó ń gbé ọkọ̀ sípin tó ń gbé ọkọ̀ ẹ̀dákan tó bá wà wọlé kílẹ̀ expect pé yóò ṣe tí kò ní padà lù yá ẹjọ́ kan àmọ́ tó bá gbó mọ́ ara rí dájọ́ pé ìfẹ́ bá bò lójú o tó rà rí dájú pé tọ̀ kò ní búyà àwọn mọ́ tọ̀ ọ̀rọ̀ ló kù síbá àmọ́ tó bá ti pè mí bá lòun tèmi ò ṣe lèmi sọ yẹn pé obìnrin òun láyé obìnrin ò tán láyé èmi wá mi tèmi ẹni tó bá jẹ́ pè mí àmọ́ tó bá pọ̀ ohun tó bá ohun wá ṣe ní àárín yẹn àmọ́ bá pè mí tèmi ò ṣe ni mo sọ yẹn mo bí tó pọ̀ ọ̀rọ̀ ọ̀hún sànù wa.
7: Ọkùnrin tó sọ síta pé girlfriend òun ó bú mọ̀mọ́ òun ó dẹ̀ bú òun so pe lati gba yen anybody ti lo o pada wa nbebe pe o fe pada when awon yoruba lo man so pe won bu bi re o lojo ku re o ti pe o so seyin ni nti kaluku le gba ototo ni o iyawo le boko e to ba ri pe nkan to se o da ko pada be pe a ma binu o ti mi pupo lo je ki n bo e bo obirin ti o ti wole ti o wa ri ra e caution gbogbo ti iya oko ba wo le se fu ko wa ri bi caution ara e de bi to fi bu iya yen o fi lo I'm very sure pe lilo to lo yen in to ba pade in to ro bo ba pade ni bi to lo yen ko lo ba pade boyo bi to ma fi obo yen le won tete ma re lomi boya itete re lomi mo lo fi wo pe o je kin lo be so because ko si nkan kan to le so pe iya oko n se to ba ti e ti momo ko e ba se nkan to do o ma so fo ko na pe awon kan ti momo se fun mi so da ti momo se ba fun mi se mo kin so mo won ni kini kan kan kan won se ko ma bu iya oko e eni to ti o ti wole to wa loju ona to n bu iya oko e to ba se po ko yen ba like awon obi re o imoran temi ni pe ko mo fi le gba yen pada mo ko wa elomi because tó bá padà yá ọmọ yẹn ò ní jẹ́ kí ìyá ọkọ yẹn ó padà wọnú ilé ọmọ rẹ̀ mọ́ tó bá padà yá gan ó ṣe ṣe kó padà ṣe ìyá fúnrú ìyá kọ bẹ́ẹ̀ n tí ó ṣe tó bá dé òun náà ló ti fi hàn yẹn but n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì so olómọrú mọ́ tó ní olómọrú girlfriend tó ní ṣokóṣokó ta kàkà kóró kó tó lè decide.
0: Oni ẹ ṣe ọlọ́pẹ̀ ṣe gbọ́ yín tẹ́ bá wa jẹ́ pátá ládúgbà fún pé ẹ ṣe wọn ẹ̀mọ̀ kó àìbínú ọ̀dà ẹ̀jẹ̀ ń sáré mú lọ́kọ̀ọ̀kan èjèèjì torí ìjọba àkókò alákọ̀ọ́kọ́ lárákùnrin tó péyàwó àwọn ẹ máa kọ ohun fáwọn máa kọ ìbálòpọ̀ fún wọn gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ tó sì pọ̀tẹ́yìn náà ti gbọ́ tó bá jẹ́ pé látọwọ́ yín ló kù díẹ̀ sí ẹ̀yin náà ẹ gbéyẹ̀wò ẹ ṣàtúnṣe ẹ jẹ́ kínú ìyàwó yín ọmọ ọdún e ma se awon ti omo mu kinu yawo yin o dun ti o fi ma fe lati ma ba yin lajosepo tabi ke ti e ma wa pelu ara yin ni gbogbo gba e ma je kinu yawo yin e le nsoju se yin looto to ba nibi to ko si eyin na tun gbe yewo sugbon ti o ba wa si gege bi nta won eyan so ti je pe yawo yin sa pe ko si na ni ko si je ni balopo ah o kun egungun kon mo nibi to ti gun wa o e pe awon mole bi e laarin emi ati yawo mi ko nje ka jo lajosepo o ko si nkan tin joko ati yawo ti o ba ti sajosepo tori ti o ba sajosepo ko somo ti o ba somo ko si fokan bale ti o ba si fokan bale ko si le sidunu na ninu le laarin oko ati yawo eya to si nebo ti o ba ti si balopo laarin oko ati yawo nebo lasan niyin to ba si ti wa ri be ki lo de te kuku fi le ke lo fe lomi aka ti o fi mo di pati pati abi o mo di fanfa sugbon gege bi nta won eyan so e fi lo awon e pe awon obi e pa awon eyan tin e pa awon eyan titi e joko ke jo so bi oba wo mo bi oba nife yin mo ko fi yin le ke le lo fe lomi ke se ko fi enu de yin mo le bi iyawo ko wa ni ko ni si balopo tori pe kini bo won tin se ru e that is ten yin ba soju se yin o sugbon te ba soju se yin e tete lo yi wa pada sugbon te pe en soju se yin bo ti to ati bo ti e te si so mo lu abi e pe mo le bi otun ati tosi kejo so kokuna bi o ba si wo koni kaluku omo lo nlo e ibalopo ni je gbeyawo bi to ti ibi ti gbeyawo ibi ti nta npe ni loko laya ati bere ni bi ibalopo awon to ku jara on top ni bi o ba si ibalopo ko le somo awon ti yan che ti yan fi lohun ni gbeyawo re o si se pataki nu rin ajo aye omo eda e di yun mu lo di ke si mo nta won eyan so elenkeji to da be ni ala baba ti mo pa won bu ore awon leran awon eyan ti soro lorisirisi mo ko eyin no fe so pe rara ko ri be bayi lo ti ri sugbon ko toju wa ntele ite so ta wa si gbo ta won eyan si fe soro ri lori labe bo ti won ko mo to ba je pe oro pa abunileran ile da wahala le laarin eyin atore eyin tabi laarin ore eyin ati yawo re to ba je ki won gberan yin fun yin pada ni egba eta fellow mi ntalon wa je pe e si gbowo eran lowo won na ni e gba e fi se sara teyin o ba si ni gba e so fun to emi o lowo eran gba lowo yin mo bun yin ni o sugbon tokan yin o ba ti fe eran ti mo bun yin e le wa ba mi so mo le pada ti won ba si ti so mo le pada teyin ba fe ta e le ta e ba si fe bun elomi e bun elomi sugbon ile yi o ti safihan pe e ma je ki nkan de yin ati won po latapa abe won mona tori eyin le ma wo pe ko n gboro si yawo re lenu pe boya yawo re ohun ni yawo ninu ile yawo re loko ko si je pe ntin si ti mu kin to mu kokan ti o bale ninu lere e je o fi le be kokan re o ma bale be ba si so fun won pe to mo buyin ni emi o gbowo o ba si ni la afi ke gbowo to te ba ti mo pe e fe e ba n so mo le be pada e so nkan yin mo le be pada ko si ti fi se eyan gege bi oro teni kan so to ba ti fe ni tipa tipa nu won ni boya se le fi se nkan yo ba pe yi nkan mo yan lowo kolohun sanu wa to ba ti fe ni ti patipa nu e je ko ni kaluko mo lo lalaafia kama ani damu to emi to da be na ni ya ti won la won gbe ni family house gbogbo awon to soro ko se ni kankan to pe ke ku ni oko yin o oni ke ni suru ni ke si te pa ma se owo yin be ba ya kan wa soro pe te ba lanfani ati ori ofe e koko family house yen bo si yara kan le ba gba si bomi te si le mo toju ara yin atawon mo yin Olorun fa alubarika si seri teyan ba jiya oko ile ni yo idani loju ni pe yo pada jiri omo to ba doju ale en je ya oko lowo ni agbara Olorun oba to da aye ati orun eyin no si pada jiri omo se sibo e fokan bale sugbon awon eyan gbugbu awon eyan tan pe wole lori eto loni ni won ni ke la foriti won ni ke ni suru to po pe suru to po ni ke ni te ba ti ni suru to po gbugbu nti o to ni opada seku eni baba kan soro kan won ni edrede na ni gbeyin re osupa ijaba yi ni gbeyin owo ale kosi na tele na won o le dale en tele en wi na le lo lokole